0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹ̀yìn láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: FM 94.9.
1: Laughter House.
0: Orioke Tete Premier.
1: Mokola Ibadan.
2: Ìlú ọ̀run máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwapẹ́ Pele Ogun, Apostle, Oya.

0: rẹ̀ ń bàdàn. Nínú oru àṣírí pẹ̀lú kọ́sọ́bà tó ṣù karùn-ún rẹ kọjá sóṣù kẹfà. Kò ní ká fi ọ̀rọ̀ rẹ sí ire ìfún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangbo ogun gọ́fẹ́ sàmùjọ Adébáyọ̀ bàbá ọ̀tọ́rìtì. Àkórí oru àṣírí pẹ̀lú kọ́sọ́bà tó ṣù yìí. Book of Remembrance, ìwé ìrántí. Àkókò rẹ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ tiriti fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ogun tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọwọ́ sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì sàmùjú Adébáyọ̀ Authority. Wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola, orí òkè ogun lẹ dé yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà, àṣírí ogun tó jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ wà.
2: Àjùlá Líbẹ̀ àti Sítọ́sì.
1: Gbogbo ipá àti agbára.
2: Every power and might.
1: Tó jẹ́ kó máa lòkè lọ́lẹ̀.
2: Make it to fluctuate.
1: Kó máa wọlẹ̀
2: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀.
1: Báyìí l'Olúwa wí o.
2: That says the Lord.
1: Àwọn tó ní ẹ lára.
2: Those oppressing you.
1: A máa ní wọn lára.
2: Yes, they oppress.
1: Ó yẹ kínú rẹ máa dùn.
2: You ought to rejoice.
1: Irú àkókò tí a wà
2: yìí. In the time like this that
1: ọ̀run ṣí fún ìrànlọ́wọ́.
2: Heaven is wide open for
1: you. Wọ́n já ìgbé kókó ṣeṣe lára
2: wọn. They are breaking yoke of impossibility from now.
1: Iye àwọn èèyàn ti ń ṣe.
2: People's understanding are
1: below. Èèyàn ti ń gbàdúrà.
2: People now pray.
1: Torí nínú agbára àdúrà.
2: Because in the power of prayer.
1: Luke 18 jẹ́ ká mọ̀ pé.
2: Luke 18 make us know.
1: A máa ń rí ìgbéníjà.
2: That we receive vengeance.
1: Ṣé gbogbo èyí tí wọ́n ní lára.
2: All of you that have been oppressed.
1: Oníwàásù oríkejì ẹsẹ̀
2: keje. Ecclesiastes 7:7.
1: Ó ní ìnilára mú ọlọ́gbọ́n èèyàn sí
2: wọn. Oppression make it the wise to run
1: mad. Ẹ̀tàn ní lára ni ò ní gbà.
2: The someone that has been oppressed that will
1: not allow
2: it. Tó
1: bá ní
2: ẹ
1: lára.
2: If you have been oppressed.
1: Onídàájọ́ yẹn.
2: To the judge.
1: Àfìgbà tí yẹn da ló.
2: Until the man has
1: answered. Matthew 7:7.
2: Matthew 7:7.
1: Ó wá ní tẹ bá béèrè.
2: Now say when you ask.
1: Ẹ máa rí gbà.
2: You will receive.
1: Tẹ bá wá kiri.
2: When you see.
1: Ẹ máa rí.
2: You will find.
1: Tẹ bá kọlẹ̀kùn.
2: When you knock.
1: A máa ṣí.
2: It must be open.
1: Oní Friday.
2: Today Friday.
1: Ó jẹ́ ọjọ́ àdúrà.
2: It's a day of much prayer.
1: Abàlẹ́ Nàza.
2: Thank you, Jesus.
1: Gbogbo èèyàn ló mọ̀ pé.
2: Everybody
1: knows. Gbogbo wa pátá.
2: Every one of us.
1: Orí òkè oṣù yìí.
2: The mountain at this time.
1: Lọ ṣe dáyàrí ẹ.
2: Get your diary.
1: Go mark it.
2: Mark it.
1: Bàbá mi wípé.
2: My father says.
1: Ṣé káwọn èèyàn gbé fáìlì
2: wa o. Time to come with files.
1: Book of Remembrance.
2: Ìwé ìrántí.
1: Wọ́n gbọ́dọ̀ ṣí kan o.
2: They must be open
1: to God. Ọlọ́sìn rántí inú
2: wa. And do not remember
1: that. Àti àlàyé
2: gbogbo. And every living creature with it.
1: Wọ́n sì ní kan lọ gbé àwọn ìwé wa.
2: And they separate the books.
1: Wọ́n rí ibi tá a kọ́
2: sí.
1: And
2: because
1: he
2: was
1: wọ́n là ṣe tọkàn kí ló dé tó ládùúgbà ògbà ìwé ni ò sí
2: mà
1: á kà valè kò tí ì kan ẹni
2: a
1: fàdúrà wa ni
2: angẹ́lì
1: yẹn wípé wọ́n ti ní kí n wá jíṣẹ́ fún
2: ọ
1: dánielì balógun
2: pàṣẹ
1: ló dè mí lọ́nà we are coming to mountain
2: à ń bọ̀ àsọ́dọ̀
1: for prophetic work
2: fún iṣẹ́ wòlíì
1: kì í ṣe ọ̀rọ̀ eré
2: kì
1: í ṣe ọ̀rọ̀ àwàdà bẹ̀dàbà lẹ́gìdíà emedulia.
2: Jesus.
1: Bẹ́ẹ̀ dúró lè jìrà.
2: Jesus.
1: Lọ wá gbogbo ọmọ rẹ.
2: Look for your children.
1: Tó wọn.
2: Get them pictures.
1: Àwà ló fáìlì yẹn.
2: Put them in the file.
1: O tó fẹ́ máa wà
2: ń bẹ̀. What do you want to be there?
1: Hi, ọ̀gá.
2: My brother.
1: Mo bá ní picture ilé tó fẹ́
2: kọ. If you have a picture of that
1: house, you see
2: ìpín ìpín
1: ìpín ìṣe iṣẹ́ wò
2: ní lórí
1: fáìlì rẹ̀
2: over that file.
1: Yóò lu agogo ibi gíga tán ló ní dé.
2: That top position say you no get to.
1: Agbe ẹ̀wọ̀ bẹ̀.
2: Hey,
1: ẹ kẹ́ń bi tẹ
2: wa. Tell this where you are.
1: Ohun tí ò ṣe ṣe láyé
2: mi. That thing is impossible in my life.
1: Bẹ̀rẹ̀ sí ṣe ṣe
2: bẹ́ẹ̀. Ìdí kò fi possible now.
1: Ohun tí ò ṣe ṣe tẹ́lẹ̀.
2: That thing is impossible before.
1: Bẹ̀rẹ̀ sí ṣe ṣe
2: bẹ́ẹ̀. Ìdí kò fi possible now.
1: Ohun tí ò ṣe ṣe.
2: Don't forget
1: Psalm 20.
2: Psalm 20.
1: Lẹ́nìí ni o.
2: Today.
1: Afi gbàdúrà tàwẹ̀ wa.
2: We are praying and fasting.
1: Gbogbo yẹn connect
2: mọ wa. Everybody connect with us.
1: Lórí Facebook.
2: On Facebook.
1: Lórí TikTok.
2: On TikTok.
1: Fi ọwọ́ ọ̀tún gba orí ẹ̀ mú.
2: Hold your head with
1: connection. Sọ pé orí ìgbọ́ọ̀rọ̀ Olúwa.
2: Say my head, hear the word of the Lord.
1: Lọ máa ṣe rere.
2: Go and prosper.
1: Láti òní lọ.
2: And from today.
1: Orí mi.
2: Hold my head.
1: Lọ máa lu àlùyọ.
2: Go and break you.
1: Láti òní lọ.
2: And from today.
1: Ìwọ ìṣẹ̀dá mi.
2: My test

0: Olúwa wa, tó bá ní omi,
1: bẹ
0: sọ́dọ̀, àti òróró,
1: mo
0: fẹ́ pírẹ̀sì, gbogbo etí ẹgbà òróró, ní àwọn ìpàdé tá a ṣe kọjá, àti kọjá àti last month, òróró yẹn ní kẹlò, a fẹ́ sin kankan pẹ̀lú ẹ, èyí tí ẹ tí lórí ọ̀fẹ́, last 3 days of the month, ní àdúrà orí òkè, gbogbo èèyàn, ẹ lọ sọ́tún ẹ lọ sósì, ẹ jẹ́ gbogbo èèyàn ó máa ké, níbi tí wọ́n bá wà. Egun adaniduro fi ayé mi sílẹ̀. Egun adaniduro fi ìpín mi sílẹ̀. Oyo. Ìwé egun adaniduro ilé bàbá mi fi ayé mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Egun adaniduro fi iṣẹ́ mi lẹ̀. Fi ìpín mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Egun adaniduro fi ìpín mi lẹ̀. Fi ayé mi lẹ̀. Fi ìpín mi lẹ̀. Fi àyànmú mi lẹ̀. Ìwé egun adaniduro. Ayé mi lẹ̀ lónìí oya lórúkọ Jésù lórúkọ Jésù. Egun yẹn gbiná gbé ọwọ́ ẹ sókè. Mo gbàdúrà ẹ̀mí mọ́ dìde kó jáde la. Ẹ̀mí mọ́ gòkè kó jáde la. Oya lọ dìde lọ dìde tọmọtọmọ lọ dìde tíṣẹ́tíṣẹ́ lọ dìde ìgbéyàwó lọ dìde lọ dìde lọ dìde. Indanemọ sọ pé mo dìde lónìí. Ọmọ mi dìde lónìí, iṣẹ́ mi dìde lónìí, ṣe àmì mẹ́ta. Àwa pàṣẹ ẹni tó yẹ kí n pàdé tí ó fà mí sókè ní kíákíá. Olúwa jẹ́ n pàdé jẹ́ sọ fún Pétérù ní Luke 5. Ó ń látòní lọ. Mo change level ẹ̀. O ní máa pẹja mọ́. O di apẹja yìí. It's a changes of level. Ẹ jẹ́ n pàdé ẹ̀ tí ó change ayé mi. Ẹ jẹ́ n pàdé ẹ̀ tí ó sọ mí dẹni òkè. Oyoyo. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ àwọn tí ó sọ mí dẹni òkè àwọn tí ó sọ mí dín ńlá ẹjẹ́ ń pàdé wọn. Bàbá dáyà gádáyà ṣá ẹjẹ́ àpàdé ara wa ẹjẹ́ àpàdé ara wa ẹjẹ́ àpàdé ara wa. Wọ́n á pàdé wọn àdúrà rẹ̀ gbà sórí tó bá ti lè gbọ́ràn òkè ò jìnà. Ohun tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́ ní ẹ̀mí tinú mi ni màá ṣe. Ẹ̀mí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ ẹnìkan ò lè bá mi wí tinú mi ni màá ṣe. Ẹ̀mí yẹn kò gbiná lára ẹ̀ kò gbiná kò gbiná kò gbiná kò gbiná kò gbiná. Ẹ̀mí agídí Olúwa lè jáde àti ìrírí àtijọ́. Gbogbo ti fẹ́ lérí náà. Bíbélì pé ẹ mọ̀ sí rántí nǹkan ṣáájú. Ẹ mọ̀ rò ó máa ṣe ń tútù. Ìsinmi ò wù jáde. Àkókò ìdìde náà pé àkókò yìí. Gbàgbọ́ nínú Ọlọ́run. Kó dẹ̀rú ẹ bọ́ ìdìde. Ohun tí mo bẹ́ kó ṣe lẹ́nìí ni. Olúwa ní wíkẹ́ndì. Mo rú ẹ bọ́ ìdìde. Torí àṣẹ ìbẹ̀rẹ̀ àdúrà ìlẹ́nìí. Láàrin 9 days. Ẹ gbọ́ ẹ̀rí àwọn èyí. Àfi tó bá fọkàn sí. Your level must change. Torí level tó wà yìí. Àrífín wà ń bẹ̀. O gbọ́dọ̀ kó level yìí. Kó wà ní àwọn kan. So gbogbo ẹ máa fẹ́ dìde láyé. O máa ń dijú fi kankan kí. Ọlọ́run ni Abrahamu. At this point, ọmọ rẹ lókù tó fi kí. Lọ fi rú ẹ bọ. Ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀. O kéré. Genesis 26. Isaac sì fi irúgbìn ní ilẹ̀ yẹn. Wọ́n náà ti gbọ́ àwọn ẹ̀rí kan lórí ètò yìí táwọn èèyàn ṣe tán fi di ńlá. So bó ṣe wulẹ̀ kó kéré tó. Pé Olúwa mo sọ síìdì sí orí òkè ògo
1: yìí.
0: Ká tún lè fi ṣètò lọ́la. Mo ṣe torí ètò ọ̀tún la. Ok èmi nìkan gbé program rédíò kan. Lẹ́nìí nìkan mo send owó yìí. Olúwa gbé mi náà dìde. Wàdẹ́ dìde. Psalm 121. O lè máa kà lẹ́yìn. 121.
1: Psalm 112.
0: O lè máa kà. So pẹ̀lú Psalm 1. Pẹ̀lú Psalm 1. Psalm mẹ́tẹ̀ẹ̀ta yìí. 121. 112. And Psalm 1. Olúwa láàrin ọmọ ìyá.
1: Lord, among my servants.
0: Ẹgbẹ́ mi dìde. Gbogbo ọ̀nà ló já sí Abuja.
1: Always lead to Abuja.
0: Ní area 1.
1: Area 1.
0: Mo ń retí èèyàn 25,000 lálẹ́. Àfi tó o bá gbó mi lónìí sí nípàdé yẹn. Ago mẹ́sàn-án alẹ́ nípàdé máa bẹ̀rẹ̀. Area 1 láti si ma pade yo da fun yin pastor emodu e fun ani aka number ti fun number
1: unity bank 00 32 39 37 01 again unity bank 00 32 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account also. First Bank account is 20 14 65 19 06. Again, 20 14 65 19 06. Ojo Sam Omo Loju Jesu is the name of the account. Enquiries and details call us on 081 123 2 in 5 places. I can use 070-81-16-40-90. God bless you.
0: Testimony, Ebere.
1: Testimony has begun.
0: No more delay. From glory to glory. So you go. In Jesus' name.
1: Amen. Don't forget tonight.
0: Area 1.
1: Gariki.
0: Out of Asuma Yesofu.
1: So that I close to you tell them. That tonight.
0: Money will make cut my friend.
1: What I'll be giving you.
0: Money will make cut my friend.
1: I'll be giving you.
0: But we set and seal
1: our
0: tele.
1: With our own great work.
0: I'll not say
1: that on
0: air.
1: Oh, my
0: lale.
1: You will not tonight. That God exists.
0: Ogo yade bujade.
1: You're going with us for.
0: Echo.
1: Let
0: Aro Sunday
1: Sunday morning
0: lagbaro Olorun
1: gbogbo n te
0: ba ri e so fun pe

0: Stay tuned to 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí oya esipeli celery
2: S-E-L-A-R-R-I-E salary
1: bọ̀dá mi esipeli sipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Gary Kibo 3-in-1. O mini ko lo ku ko fi kun.
1: Kibo.
2: Gary mix.
3: Where's darkness on the side of light?
4: Oh yes, it is going to be an explosion of lies as our worldwide apostle Dr. Layemi Omeledumori, number one from Ibudoje Supreme Mountain for all the nations, Ibadan, Restans, Holy Ghost City, Emere, Killer Area, Abeokuta Expressway, with this power-packed Great Holy Ghost Revival and Miracle, with the theme, The Light Has Come. Come and experience the raw power of light, starting with the cheapest Omeledumori Fidra Market from 10 a.m. on Monday 25th of May, Miracle Revival from Tuesday 26th of May to Thursday 28th of May 2026 at 4 p.m. daily. And Night of Testimonies on Friday 29th of May from 10 p.m. Venue, Holy Ghost City, Emere, Killer Area, Ibadan, Abeokuta Expressway, Odeda Local Government, Ogun State. Everyone will be having unimaginable access to both spiritual and physical blessings with different gifts of raw cash, foodstuff, clothing, and lots more. Why Apostle Dr. Layemi Omeledumori, number one at Daily Book, Mr. Evidence, will be ministering. Free buses will be available to and fro from all our branches in Ibadan. Or you are laughing at Shiro Motor Park, Abeokuta, 090-4545-5286. This
5: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
6: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
7: Power Oil, Power Oil.
8: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
9: Akiwa kaabo padà láti ojú di ọjà 32 FM 94.9. Ìròyìn Baba Fendo náà lẹ lórí ọfẹ́ láti máa gbọ́ wa gbádùn ọ̀nì kan ní ìta tí ń dẹ́rìn pò ṣóná ní gbogbo ibi tẹ bá ti ń bọ̀ wá. Ambe láwọn ojú òpó ayélujára wa social media wa Facebook, YouTube àti Instagram.
10: Àbí àwọn òpinà tí wọlé Yomi Ogunlọlá.
9: Náà ni àjọ máa ṣe ìtúpalẹ̀ àwọn ìròyìn ọ̀hún láàárọ̀ ọ̀tún ní. Amòfin ẹ káàárọ̀.
11: Ẹ káàárọ̀ o.
10: Ẹ káàárọ̀ sir. Yes sir.
11: Adẹ̀kú weather yìí o.
10: Yes sir.
9: Yomi.
11: Agbára lọ́wọ́ Olódùmarè. Àwọn èèyàn wa dẹ̀ wà nínú ìkámọ́ àwọn kidnappers láàánú aṣíjú àánú ẹ̀wọ̀ wa.
9: Àmì
11: tí a máa fi rí wọn gbà padà. Tòró ti pé ọ̀sẹ̀ kan báyìí. Ọmọ ọdún kan àtàbọ̀, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́rin. Àwa lè sun kàti makamá ti wàá sọ àwọn òbí àwọn ọmọ wọ̀nyí kọlọ́run bá jọ ọ̀ kò gbà wọ́n bá gbà. Ó ní kí gómìnà wa ṣe anything.
9: Gbogbo n tó bá gbà.
10: Amòfin Yomi Ogunlọlá. Amòfin Yomi Ogunlọlá, ẹjẹ́ àti apá abẹ ń wọlé láàárọ̀ yìí. Olúléṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń ṣe ní Abọ́ọ̀t àti ọ̀sọ̀rọ̀. Ohun tí wọ́n sì ń sọ fún wa ni pé àwọn agbésùnmọ̀mí tó jí àwọn èèyàn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ wáyé. Wọ́n ní àwọn JAS, àwọn agbésùnmọ̀mí JAS, eléyìí tó jẹ́ pé wọ́n ti fara gba nǹkan láwọn apá ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ tẹ́lẹ̀. Àwọn ni wọ́n sá wá sápá ibi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn. Tẹ bá wá wo ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ní Cocoa Research Institute of Nigeria, CRIN, níbi tí wọ́n ti jí èèyàn méjì gbé. Nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tá à ń lọ káàkiri lọ kábọ̀, wọ́n ní àwọn agbésùnmọ̀mí ti ń béèrè fún, wọ́n béèrè fún 100 million naira. Wọ́n pe àwọn mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ kan won so de 30 million lowo lowo bayi ori 30 million fun awon osise credit an jigbe on meji ohun ni won ni on duro le lori o wa ni gege bi esun o won ni ile ise te wa n ba sise gan bayi to je ti joba awon ti ni ah e lo yawo na o tori pe kete koko fi dola emi awon eyan yin o tori pe ko si nu budget ti won le lo ogbon wo la fe ta se bayi osise ijoba iru oluko o wa lara awon te gbe ni ogbomoso awon omo akeko te wa le eko jeje won iru ti clean na osise ni won lesu lo bise ni o ji won gbe bo la se fe se n bo la ba yara ja o la won mo le bi ti bere si ni pariwo ta pe ah clean ti da won da bayi pe ka won lo wowo ya o ka won lo fi gba iya won pe boya ngba ti ijoba ba wa fa awon lowo idunadura pelu agbesumo mi ati awon molebi awon osise ijoba osise adani gan bo la si mo sise bayi
9: eh amofin edakun ni afikun mo ma nbere bere kan lopolopo gba lori oro eto abo tun me ma tun wa tutun yin bi laaro ipe se ogun isoro eto abo yi se ko le se ni se ogun yen po to be
10: ge
9: to ja wi pe agbara ijoba to je pe ko le ka awon ti won damu orilede le roro eto abo yi se won poju awon omo ologun wa lo ni ogun ori ofurufu abi toju omi abi ki gan lo ye ka se na se nkan kan be to ye ka kokko se ka to le pewo isoro eto abo ki si ni nkan na ka le ri mumi
10: amove
9: amofe oju opo un
10: amofe o na ni mi ogun lola
9: oju opo n lo lo o lo
10: yes sir an gba yi sir
11: so boya la e ba mi wo odo yin dada
10: oda
11: anyway cherry oro ti oga awon ologun so oro yen o ba mi ni bi to da idide ni pe area oriire what is striking be tele tele awon ta lo striking ba yen se awon to sa awon ni that same area awon agbesumo mi it is striking be ohun temi so te ba ri o ti pe ti mo tin soro yi e pe I big ita ijoba ohun lo nfa opolopo ninu ijopo yi e wo igba ti are lo si benue pelu gbogbo assurances to fun won oya inspector general police relocate lo sibe chief of army staff relocate lo sibe koju bi ose meji leyin to soro yen awon agbesun won bi tun pada sibe won tun lo pa awon eyan bo de si sele kaakiri niyen ni benue ni niger ni katsina ni nasarawa kaakiri everywhere ọ̀rọ̀ ni wọ́n sọ wọ́n á sọ̀rọ̀ yẹn tán àwọn púpọ̀ yẹn á tún wọlé ẹ̀yìn náà wò ọjọ́ mélòó ló wà láàrin ìgbà kan ṣiṣẹ́ oríire tó fi tún padà wá sí crane èmi mọ̀ pé different cells ló ń ṣiṣẹ́ no doubt but tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódìdọ́ lódodo ni ìjọba wà ṣé ó yẹ káwọn agbésùmọ̀ mí kọmọ forest ti wa ju wa lọ ju ìjọba lọ tí ò bá ṣe ìwà ìbìkítà secondly ìjọba pàápàá jùlọ ìjọba tó wà lórí oyè báyìí ó wà lára àwọn tó encourage nǹkan tó ń ṣẹlẹ̀ mo rí fídíò kan tí wọ́n gbé owó jáde owó tí wọ́n fẹ́ máa lọ pín
1: ìgbà ìdìbò. Mint. 1,000 naira. Mint. Wọ́n gbé jáde. Wọ́n gbé sórí social media. Tí wọ́n há fúnra wọn. Ìṣe eléyìí kì í ṣe pà ń fi ran àwọn agbésùmọ̀mí wípé orí ẹ̀ wà. Ẹ̀yin náà dẹ̀ fẹ́ gba tí wọ́n. Òun ni owó tó ṣẹlẹ̀ yìí náà. The bulk of this problem is government problem. Ẹlẹ́ẹ̀kẹta, as at the last count, I mean, total strength àwọn soldiers is about 270,000. 270,000. Wọ́n ti palára wọn báyìí lóríṣiríṣi. Wọ́n ti wọ military formations, wọ́n ti wọ everywhere. Wọ́n ti pa àwọn èèyàn wa gan. Tẹ́ pé tọ́ bá máa ṣe ká ara wọn sìn láti mọ total strength of the Nigerian Armed Forces. Bóyá la máa pé 200 or 220 mọ́. Torí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ wọn. A dẹ̀ wà lábẹ́ ìjọba tó jẹ́ pé ńgbà tó ń bọ̀. Ó ní 1,000,000 soldiers lòun máa recruit ẹjọ́. Báwo ni 200,000? Báwo ni 250,000 ṣe máa provide security for 250,000,000 Nigerians? Báwo ni 250,000 soldiers wọ́n ṣe máa provide the security for a landmass of 960-something thousand square kilometers? Báwo nínú àwọn sójà yìí, èyí tó ń tẹ̀lé president wà, èyí tó ń tẹ̀lé vice president, èyí tó ń tẹ̀lé senate president, tó ń tẹ̀lé speaker, tó ń tẹ̀lé gbogbo oríṣiríṣi wọn káàkiri.
9: Amòfin.
1: Àwọn míì wà gan tó ń bá wọn ṣọ́ ilé wọn, tó ń bá wọn ṣọ́ ilé wọn. Báwo la ṣe wá fẹ́ ṣe? Ṣé wá rí? Torí pé nítorí àsìkò. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Failure of government ni.
9: Ẹ kí lojú túgan sí ṣòro.
1: Lọ́dẹ̀ ti fi hàn.
9: Amòfin.
1: Lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí. Gbogbo owó táwọn agbésùmọ̀mí bá bèrè láti fún àwọn ọmọ wa, gbogbo ẹ̀ ní kíjọba máa san. Tí wọn ò bá san, wàhálà á ṣẹlẹ̀ o. Wàhálà á ṣẹlẹ̀ bí wọ́n yé sọ yẹn.
9: Amòfin. Amòfin.
1: You must pray.
9: Amòfin.
1: Because they are the ones who are showing to the world that they have the money, they don't know what to spend it on. Our people must not pay for their inefficiency. Wọ́n láti sanwó yẹn. Kọ́mi ṣe àwọn ọmọ wa.
9: Amòfin. Ní gbólóhùn ẹyọ kan, kí ni ojútùú sí ìṣòro ètò ààbò? Kí lọ́nà àbáyọ tírú ìṣẹ̀lẹ̀ báyìí òfin ní wáyé mọ́? Tí o fi di pé àbáyín kẹ́dùn àti wà practive àti ń sẹ́ndì àwọn sójà àti ń sẹ́ndì àwọn kiní kí wọ́n lọ. Àfẹ́rú gbólóhùn yìí mọ́ àkọ́kọ́ bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìròyìn kan bọ́ ta nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí náà ni. Olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò Àbáyọ̀mí Fágbenró nígbà tí àwọn bọ́ síta láti tako gbólò yẹn, nígbà táwọn èèyàn ń gbé ìròyìn káàkiri pé àwọn tí wọ́n wà lákàtà àwọn ọmọ wọn ti yọ̀ǹda wọn. Wọ́n ti ojú wo nlẹ̀ yín fi wò láti máa tan àwọn ìròyìn tó jẹ́ ayédèrú pàápàá jùlọ nírú àsìkò tí ọkàn kálukú gbọgbẹ́ báyìí.
1: Kẹ́rí tó bá jẹ́ lótìítọ́ àti lódodo, ẹnìyẹn jáde ó sọ ọ̀rọ̀ tẹ́sán yẹn. But now, ó yẹ kó máa kú ìyọ̀sẹ̀ ní DSS office ni. Ẹni burúkú ni, kò dẹ̀ ń ṣe Nàìjíríà rere. Ẹjọ́ ẹ̀kọ́, ó yẹ káwọn agbésùmọ̀mí lọ gbé ìyàwó àtàwọn ọmọ ẹ̀.
12: Amòfin. Àwọn aráàlú náà ní ń tan kiní ìkiri o. Ẹsẹ̀ yẹn wá sọ pé wọn tí ì gbà wọ́n o, pé àwọn èèyàn ní ń parọ́ o. Because àwọn èèyàn kan ti ń gbé, wọ́n ti ní wọ́n ti rí wọn gbà padà, wọ́n ti gbà àwọn èèyàn wọlé. Kó tó di pé ẹsẹ̀ ń bọ̀ ta pé irọ́ ni o, pé ìjọba sì ń ṣiṣẹ́ láti dóòlẹ̀ mí àwọn èèyàn yìí.
1: Ẹ
9: ṣùgbọ́n gómìnà náà kó rojú sí.
12: Àwọn ayédèrú ìròyìn ti ń lọ lórí ayélujára ń kọ́.
1: Iṣẹ́ rí, a awon omo Nigeria and lati shora now a le ma bu government pe government o sise teyin na ke to ma da kun wahala to wa nlu ke ma gbe fake stories to ba je pe iyawo yin baba yin awon omo yin lo wa ninu akata awon eyan won yi se e ma gbe fake stories you done now.
9: Ejalo
1: tijoba ba jade nsin to ba no fe o fe block gbogbo social media e ma pariwo abo right now you have it and you are misusing it
9: ejalo
1: ejo ka to lo eje ki ko sare so ile tori e biri pe ona wo
9: e ta ba ti de te ba ti de aso ta ba ti de
12: ambo e ku kan

0: 32 FM 94.9.
1: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

0: súnmọ́ regina náwó díẹ̀ fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọlọfù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ade, ani mo ni iriri alagbara lopin ose. Ni tooto, won royin fun mi ni wo. Sugbon kin le mo irufa iriri ti mo fe ni nibe gan. Mo ba kuku lo pelu awon ebi mi. Ore, iriri mi gagara, afi bi igba pe mo wa ni Dubai ni. Oda, bi kopin ose omo tamo ni. Dakun, je mo bi ton royin gan. Soft Cleans Hotel ni. Ile itura to gbunje fegbe to gbawo bo. Fun awon afilele jaye oto pelu eniyan to mo bo se nlo. Soft Cleans Hotel ti awon yaran loye won ni ka so ni. Tabi abo to peye, iyen adequate security. Be ko si pe ina seju debi pe na lo aye gboko si won fokan bale logan to ba tin wole lo ti ni anfani si internet to yara fefefe o tan si be o ni Soft Plains Hotel exotic wine bar nbe fun awon to mayeje lodging and accommodation be fun awon to fe sun ayo Soft Plains Hotel wa ni Asan Street off Ososani Road Okeado Ibadan fun hotel reservation 0903 075 4272 tabi 0808 344 0105
4: Soft Plains Hotel on March Hospitality.
5: Na

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Every day is another chance to do it all over again.
1: Give the best of starts on the Break of Dawn, 32 FM, 94.9.
2: Please listen to this public service announcement. Parents and fun lovers in Lagos, don't miss the Ultimate Playground Fun Fair by Kashere and Flutterwave. Happening May 27th at Wonderland Ikoyi, Lagos, 12 noon to 6 p.m. Tickets cost 9,500 naira. Get yours now at bit.ly/kashere-flutterwave-funfair. Come enjoy games, food, and exciting family-friendly activities. See you there.
3: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
4: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
3: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.
5: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni, àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ, ká jà fẹ́ tọ́ ọmọ nìyàn, ká sì gbẹ̀ni afẹ́.

0: ko ja o
1: e ka bo
0: iya bi tin sibo nikan
1: ah baba oko mi e ka bo eti e wa mo rin bo wa ni lataro
0: wo e wa ajo todo re mo ni kin wa gba ka le ko papo soju kan ka ko fa awon tin ba wa da
1: baba oko mi ke si mo wo oju ori yin to be bi bo se wa yin ti ita nkokon lataro bi ni mo ti e ta mi ready bere lowo mi papa
0: kini to de o polo oja re ni
1: mo polowo ere yo wole na ni iti ere ni bi mi
0: awon bo ni wo tin polo oja re ya bi tin sin
1: baba oko mi ko si bi ti mi o ti de ki radio kan se de le loni loni itu ba won debe lati lo polowo oja mi
0: iya bi ti sin iwo lo so ja re lofo beyan ba fe polowo oja ti o gbo pe lori e radio 32 fm 94.9 fe yen ibe la wa ganu si ibe la si tin gbo pe iwo na ba wa fe riri se ki a ko lo polowo lodo won
1: a je pe kemi na lo ganu si niyan
2: o ta o le ti ganu osibi ta o le ganu lo
3: 32 fm 94.9
4: Bẹ̀mù tó dún kì í ṣe dídún ara. Ó jiná dẹ́nu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì Adẹ́ni Pòṣónú Laughter House Orí Òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn Pòṣónú Òkè Téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0705515949. Ẹni ọ̀rọ̀ jọ ń dà yín pọ̀ wọn ẹja gbọ́ ká lè gbẹ̀gbẹ́sẹ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ń ṣe bí ìjà láàrin ọkọ àti ìyàwó, ìyàwó ló ṣe ń tó dun ọkọ kọ́ ló ṣe ń tó kù díẹ̀ tó sí ìyàwó. Alájọgbé alájọṣe ọ̀rẹ́ àtọ̀rẹ́.

09062 Dometa 949. Ẹ já gbọ́ ẹ pè wá sórí àwọn nọ́mbà ọ̀hún ibi ọ̀rọ̀ bá kù díẹ̀ káàtó sí láàrin ẹ̀yìn àtẹ̀ǹtẹ̀ ẹjọ́ ń ṣe tẹ́ẹjọ́ rìn. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ tí ń gbọ́ mi yìí dàrẹ́ẹ̀tì o ni wọ́n ń wò mí lórí Facebook. Dàrẹ́ẹ̀tì ni wọ́n ń wò mí lórí Facebook. 32FM 949 fẹ̀yìn ẹ̀ 32FM 949.

0: 090-6204-949. Ẹ̀dá kan, ẹ má fi kọ́ọ̀lù, ẹ má fi fíláàsì wa, ẹ̀dá kan. Ẹ pè ní tààrà ni àwọn tó bá nílò ojú òpó ẹ jẹ́ wọn ráàyè wọlé. Ẹ ṣeun
1: ẹ padà. 090-6204-949.
0: Òun yòówù tí ìbá mọ́ dé kó mọ́ fàjà láàrin wa síra wa. Àjọ jáǹde lóní àti ìjà ó ti pẹ́ díẹ̀ ìǹsìfẹ́ kíkín ní ọ̀hún ó bàjẹ́ ìfẹ́ ó dàrú ìfẹ́ àrínwó tú àtúnṣe òun là á wá bí ọ̀rọ̀ bá ti ń wáyé bẹ́ẹ̀ bó bá ti ń bẹ̀rẹ̀ kó mọ̀ bà tó wúri pé yóò mọ̀ pẹ́ńlẹ̀ òun là á ti gbìyànjú ká panẹ́ ẹ̀ sẹ̀mí ń bíọ́ ìlògùn ọ̀rẹ́ bó ṣe ọkọ sí ìyàwó náà ni bí ìyàwó bá sì ọ́ gbogbo ṣíṣẹ̀ gbogbo ohun tí ó wù kó ṣe pé kó jó mọ̀ pé ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó lánàá ó ṣe tó dùn mí ń jẹta o ilé ìgbé ọ́nú ni mo fi ní sọ fún ọ.

0: 08097 odometer 949. Ọdún lẹ́yà ló ń wọlé yìí tá ń wò lọ́ọ̀kan. Àbá fi ka bí ọjọ́ mélòó sí òní yìí iléyà dé.
1: Ẹni àní tó fẹ́ ní lójú.
0: Wọ́kọ̀ ìyàwó jẹ́ ń bọ́ ní gbólóhùn kan sí méjì. Ọlọ́dún ni ọ́ lóòótọ́. Ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ajá fi sọdún
1: yìí.
0: Sẹ́ni tí ò mọ bílù ti rí lásìkò yìí pẹ̀lẹ́ ni o ni o fi ṣe. Wọ́n ti ra rẹ̀ wọ́n jẹun ó ti ọ̀ jù. Hello.
2: Hello, àlàáfíà ni fún yín
0: o. Ẹ káàárọ̀.
2: Ọkùnṣẹ́ kò tẹ̀síwájú ẹ̀ máa máa ṣe.
0: Àṣẹ Elédùà, àṣẹ o.
2: Ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́ṣẹ́ ẹ̀ máa sọ.
0: Àṣẹ ta ló wà ń bẹ̀?
2: Èmi ni aláṣẹ Ọlọ́run Alàyè, ajé òwe ni àpàdé Olúwa.
0: Ọ̀rẹ́, ta lọ̀rọ̀ jọ dà yín pọ̀ mọ̀?
2: Ẹni tí ọ̀rọ̀ ìgbéta wà fún.
0: Ẹyin o.
2: Èmi àti ẹni ẹ̀mí náà ni. Ṣùgbọ́n nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé tá a bá lè fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́ tá a máa sọ gbogbo nǹkan di ariwo. Tá à ń jẹ́ kí Ọlọ́run nínú agbára tá a bá ń pè sójú iṣẹ́ tá a bá ń pè Ọlọ́run sójú iṣẹ́ tá a máa fi ènìyàn sí ojú iṣẹ́. Ó lè jẹ́ pé tí Ọlọ́run lè tọ̀ sí ó lè má fẹ̀tẹ́ wa lọ́rùn jẹ́ tó bá tẹ Ọlọ́run lọ́rùn ló dún òpin rẹ̀ ló padà dáa fún wa.
0: Bẹ́ẹ̀ni, ẹ ṣeun dúpẹ́ o. Ẹ kú ọ̀rọ̀ ìyànjú ẹ ṣe ọmọ dúpẹ́. Lọ́kì tí ń juwọ́ kóun fẹ́ lọ́jọ́ ọjà. Ó dà mọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn bá lọ tá a bọ̀. Ètò yín ó tẹ̀wájú ìjà dọ́là ẹ kú kalẹ̀.
3: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
4: OneXBet, where sports come alive. Join the game and promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. OneXBet, game on. Together in the game. Bet responsibly. 18 plus. Keys and C's apply.
5: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún àdùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú àdùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
8: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
9: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
10: Power

0: last bus. Enter with your change, you.
1: Ah, driver, wait, oh. Itunde, do fast now.
2: Boss, no fee leave us, Joe.
1: Eh, make with that.
3: Time not the way for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
4: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development and the care they need with the new Nankid 4. With HMOs to support your child's development, probiotics to help your child's digestion and development, and high-quality proteins to support age-appropriate growth. And all of these work together to support your child's development and growth today and tomorrow. Nankid 4. Nourish your child's potential.
5: 32 FM tó gbọ́nà àráyọ pẹ̀lú àṣekà bá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀, àti fi ẹyẹ gàgàgà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí.
6: Kevin De Bruyne.
5: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tírú rẹ̀ wọ́pọ̀. Gbàngbàngbà ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá. Ẹ wájà lọ́dún kọ́ méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyiri nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ ẹ tún já ọ sí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà, kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹ̀rù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta. Bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní ọ̀dọ̀.

0: lórí Facebook bẹ́ẹ̀ tí ń wò mí mò ń rí yín ò mò ń rí yín dáadáa. Mọ̀ ń bọ̀ ń bẹ̀ ń láìpẹ́ yìí. Lọ́kì gbogbo àwọn irinṣẹ́ tuntun tuntun tọ́tọ́ ẹ̀sẹ̀ à ń do fàfọ́n bí ọwọ́ rẹ ti bà. Àwọn ìta òun ṣe tó ẹpọ ilé ìwọ̀n tún yàtọ̀.
1: Ìgbà ló ń ṣe fún ni.
0: Ẹ̀yìn rẹ̀ ràn báyìí. Ibi owó lọ dé yìí.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, Ekaro.
1: Ekaro, sir.
0: Oh, talo wa nbe.
1: Daniel lo ko mi lati Ibadan.
0: All right. Alagba Daniel lati Okeodo.
1: Ben. Emi ati awo mi ni isu mi.
0: Kini n to faja?
1: Lori pe mo fe lomi ni. Le ni Afrika. Mo na de ti lo fe lomi. Pe lo ti so fe yen. Ọ̀rin tó bímọ fún ọ̀rìnpá àkáláìsì tó wọ́n á mọ́ ń bèèrè ọmọ ìfẹ́ ẹ̀gbẹ́kọ́ mi mọ́ tó tún bá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ sòkú dáàdì mi dìsẹ́mbà kémi àti ẹlẹ́ yíra pé ó náà máa ráyè wà tó lábẹ́kúta ló wà ó sì kọ́ mi ní ilẹ̀ mọ́ wáyà bá tuntun tó lè wà tó náà bẹ̀rẹ̀ lọ tó bá ti gbóhùn mi bá kọ̀tẹ̀.
0: Ok, ó ti tó bí ìgbà wo tí ẹ ti jọ lọ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀?
1: A ti fẹ́ tó bí 7 years báyìí.
0: In 7 years. Ṣé láti ìgbà náà kí lẹ́yìn tẹ̀yìn ṣe lórí ọmọ yẹn tó wà lọ́dọ̀ wọn?
1: Lẹ́yìn ìgbà yẹn ó ti fẹ́lò mí tó mi ìdẹ̀fẹ́ mọ̀ ti sọ̀bẹ̀ kó mọ́dà lọ́wọ́ pé yẹn dalẹ̀ ẹ̀rù àṣùgbà tí mo tún ní problem tẹ́ pé àbẹ́òkúta yẹn náà làwọn tí wọ́n wá mi nígbà yẹn fi mú mi mọ́dọ̀ rẹ̀ torí mo bẹ́yàn ta mọ́tò táìmù so ìgbà tó láti tí wọ́n padà mú mi lọ́dẹ̀ tán tààkì nọ́mbà mi ọ̀dọ̀ ẹ̀ wọ́n fi mú mi nígbà yẹn lábẹ́òkúta so wọ́n padà gba mọ́tò tẹ́ni yẹn tàbí mi níbi mi so lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì náà wọ́n sì fẹ̀ wọn fún mi mọ́ jìsì so mo dẹ̀ fi gbogbo ẹlẹ́kọ̀ọ́ lọ ni mo fi dèrò padà tó lọ́yọ̀ mò ń gbé tẹ́lẹ̀.
0: Ní tí mo béèrè kọ́ nù ó ní wípé iṣẹ́ kí ni ojúṣe táyì ń ṣe lórí ọmọ?
1: Ìjẹ̀pọ̀kẹ́ ti máa ló lọ́wọ́ má ṣẹ́ẹ̀dì owó sí torí gbèsè tó wà lọ́rùn mi ó pọ̀ nígbà táwọn ọlọ́pàá ti da mọ́tò tí mo rà ń gbà yẹn mo ń dá padà fẹ́ni tí ó ra mọ́tò yẹn lọ́wọ́ mi so kò jẹ́ mi lóò ráyè ojú ara mi so àmọ́ mo mọ́ ń pè mọ́tà mọ́ ń bẹ̀ pé kó mọ́ bínú pé mi ì bàjẹ́.
0: Now ẹ wá fẹ́ rí ọmọ báyìí àbí kí ni tẹ fẹ́?
1: Ó ṣe ẹ̀mọ́ pé kọ̀ mi kí n fi gbọ́ pọ́ìṣẹ́ ọmọ bí ó mọ́ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ni bí ò sí lọ́dọ̀ ẹ̀ bí ọ̀dọ̀ ọmọ mẹ́rin ló wà bí àmọ̀mọ̀ tó bí lọ́mọ ló wà ni.
0: Kódà ọmọ mélòó làwọn ọmọ o?
1: Ẹyọkọ náà ni.
0: Ṣé ẹ lè fún wa nọ́mbà wọn báyìí?
1: Bẹ́ẹ̀ ni
0: sà. Lọ́kì.

Edu ayo mo duro ti yin ni. De Bolanle America mama ishun o. Alaje Kabiru Jalaruru. Aku fe o aku alobo. Ọkan gbogi inu awọn ọmọ Yoruba ti se daada nile Abidjan. Alaji Kabir Jalaruru Lamuloko Nbadan. Ajo sodun leya ni, ajo sodun leya Lamuloko ni. O di dandan. Baba ji abani wo kilo mo. Wọ́n ti wà lọ́ntò sí ò ìwọ̀n ó dé nílé wá sọdún o. Wọ́n ní mo mọ̀ bẹ́ẹ̀. Àjọ sọdún ìní, àjọ sẹ́dún iléyà ìní. Lámúlòkó di dandan. Wọ́n kú àlọ́wọ̀ bàbá. Ọgbọ́n ọmọ Yorùbá ti ń bẹ nílùú Abidjan pátápátá mo kí o, mo kí yẹn kú fẹ́ kú àdúró tì. Tí ń bọ̀ lẹ́nu yín yóò dé wá bá wa láyọ̀ èyí tí ó sọdún lọ́hùn-ún ọdún ayọ̀ lẹ́sẹ̀. Ẹ wo mo ń lọ láàárọ̀ ìyá láwọn iṣẹ́ kan tí a fẹ́ jẹ́ lọ́kì ó ṣeun o ó ṣeun àwọn materials tuntun tọ́sẹ̀ kó lé ọlọ́run yìí mọ lílo rẹ̀ mọ ra tẹ̀ ní o dákun o dákun ọmọ o ní jẹ́ gbèsè. Nkoro ti lè ṣe rí. Tó bí lọ́bọ̀ ògùn ṣínà mò ń jẹ́ wọ̀kìlú mọ̀ eré gbogbo di ní ọ̀la aláago mọ́kànlá tá a pàdé ire lọ́dọ̀ yín lọ́dọ̀ tèmi ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kó gbé mi lẹ̀ ó dìbì gíga ó dàbọ̀.

Olùlẹ̀ṣẹ̀ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni a ti sẹ́dílẹ̀ lórí gbọ́ yìí sọ yìí ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó ń lọ lórí ayélujára. Léyè tó ń kàbáyé wípé wọ́n ti tú àwọn akẹ́kọ̀ọ́ 32 àti àwọn olùkọ́ 7 sílẹ̀. Eléyìí tí àwọn agbésùnmọ̀mí jí kó nílé ẹ̀kọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ti àjọ ìdìmọ̀ ìpè ìrọ̀ funfun bala òun náà ni ìròyìn náà. Nígbà tó ń sọ̀rọ̀ látẹnu alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Àyánládé Ọláyinka ẹni tó jẹ́ òdìmímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti sọ̀rọ̀ wípé àjọ elétò ààbò ọ̀hún ló ń ṣiṣẹ́ kárakára láti rí dájú pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà lákàtà àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Bákan náà kí ọwọ́ sì tẹ àwọn agbésùnmọ̀mí tó hùwà láàbì náà. Àwọn arò àwọn aráàlú láti bomi sùúrù mu. Bákan náà ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ ohun ìlàkàkà ikọ̀ àjùmọ̀ṣe elétò ààbò. Eléyìí tó jẹ́ pé kí àwọn aráàlú rí dájú pé wọ́n rí ẹ̀rí jẹ́mi sọ àwọn ìròyìn eléyìí tó ń fi léde kó tó di pé wọ́n mọ̀ pin káàkiri orí ayélujára. Àyánládé ẹni tó jẹ́ òdì mímọ̀ wípé ìtànkálẹ̀ ayédèrú ìròyìn àti mímọ̀ ṣe àwọn èèyàn lọ́nà ló lè fa ìbẹ̀rù bojo láàrin ìlú. Bákan náà ló tún lè ṣe àkóbá fún àfojúsùn ètò ààbò eléyìí tí àwọn bá ń ṣiṣẹ́ lé lórí. Ẹwẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìjìyà tó tọ́ tako Newton Isopé tó jẹ́ ọlọ́pàá tó ń dúnkokò wípé òun ṣe tá àti pa ẹnikẹ́ni eléyìí tó bá ka fúnra òun sílẹ̀ lásìkò tó ń wà lẹ́nu iṣẹ́. Nínú fọ́nrán kan tó lọ kálé kako lórí ayélujára ọlọ́pàá kan tí wọ́n porúkọ rẹ̀ ní Newton Isopé ló ń dúnkokò wípé òun ó pa gbogbo èrò inú ọkọ̀ léyìí tí ẹnikẹ́ni bá fi lè ya fúnra òun sílẹ̀ lásìkò tó ń wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Ọlọ́pàá ọ̀hún ló jẹ́ òdìmọ̀ pé ó ti lo odidi ọdún 24 lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tó sì jẹ́ pé kò sí nǹkan kan tí òun lè sọ wípé òun rí ṣe láti pàṣẹ rẹ̀ látàrí àyíká òun kún àti ìṣọwọ́ ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tí kò kájú òṣùwọ̀n tó. Nínú àtẹ̀jáde náà Anthony Placid ẹni tí ṣe alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wá jẹ́ òdìmọ̀ pé Isopé òun náà ni wọ́n ti fìwé pè báyìí láti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ti Anambra níbi tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì ti jẹ́ ìyà tó bá tọ́ tó fi ń là kalẹ̀ fún ọlọ́pàá tó bá wúrúwà eléyìí tó wù.

0: ẹ ọkan lára àwọn olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Adélábù òun náà ló ti fẹ̀sùn kan wípé àwọn àṣemọ́ṣe àìlọ́bọ̀ṣetọ́ ló wáyé lásìkò ètò ìdìbò abẹnú ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Adélábù eléyìí tó fi ẹ̀sùn ọ̀hún kan lẹ́yìn tó dìbò rẹ̀ tán ìyẹn ní wọ́ọ̀dù kẹsàn-án níjọba àbílẹ̀ gúúsù ìlọrin ìbàdàn níbi tó ti ṣàpèjúwe bí ètò ọ̀hún ṣe lọ ní wọ́ọ̀dù rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí lọ lálàáfíà tó kẹsẹ̀ járí tó sì jẹ́ ìtẹ́wọ́gbà ó ṣàlàyé pé àwọn ọmọ ẹgbẹ́ tó dìbò fún òun ní ẹjẹ́ 384,000 eléyìí tí wọ́n wà ní wọ́ọ̀dù ọ̀hún nígbàtí Adélábù tó jẹ́ òdì mímọ̀ lórí àwọn òròyìn kan tó ń jẹ jáde lọ́gọ́rọ̀ àwọn wọ́ọ̀dù káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí wọ́n ti ń fi ẹ̀sùn kan wípé ìdúnkòkò wà bákan náà ni ó ń yí àwọn èsì àbájáde ètò ìdìbò abẹ́nú náà tí wọ́n kò tún fún àwọn kan láǹfààní láti dìbò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí Adélábù ṣe wí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́ọ̀dù náà ti fẹ̀sùn kan wípé ètò ìdìbò ọ̀hún òun náà ni wọ́n ti ṣe ṣáájú àsìkò eléyìí tí wọ́n kéde wípé ètò ìdìbò abẹ́nú yóò wáyé bákan náà láwọn ibùdó mìíràn àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n dènà wọn láti mọ́ dìbò nípa dídúnkokò mọ́ wọn tó ń ti pa kálékè ó tún fẹ̀sùn kan pé láwọn agbègbè mìíràn ètò ìdìbò tiẹ̀ wáyé bíi tí wò mọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún kọ àkọsílẹ̀ èsì ètò ìdìbò níbi tí ètò ìdìbò ti wáyé ó wá fẹ̀sùn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ eléyìí tí ń gbìyànjú láti jẹ gàba fa olùdíje kan kalẹ̀ kí wọ́n sì gbélé gbogbo àwọn lórí tako àṣẹ tó ń bẹ nílẹ̀ wípé kí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nu tí ó mọ̀yán lórí tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Adélábù ẹni tó jẹ́ kó dùn mọ́ pé ẹ̀sùn náà ni àwọn ti fi ṣọwọ́ sí ẹ̀ka aláṣẹ tọrọ kan gbogbo lórí àṣemọ́ṣe tó wáyé láwọn ẹkùn márààrún ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́
1: ṣùgbọ́n inú mi ò dùn sí bí àwọn ìròyìn tá à ń gbọ́ ní àwọn wọ́ọ̀dù yòókù níbi tí ìbò tí ò ti lọ ní rọ̀wọ́rọ̀sẹ̀ láwọn wọ́ọ̀dù kan pẹ̀lú n tó wà lórí fóòmù yìí wọ́n bẹ̀rẹ̀ ìbò wọ́n láago mẹ́ta la wọn bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá wọ́n ti parí ìbò káwọn ẹgbẹ́ tó dé wọ́n ti kan tán fẹ́ kọ láwọn wọ́ọ̀dù ìbò mi ìbọn àdá ló fi lé àwọn ọmọ ẹgbẹ́ kúrò fún wọn láti ráyè kọ n tó fẹ́ kọ ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn ibì kan wà tí ò ṣe ẹ̀sìn ìbò rárá tó yẹ pé wọ́n kàn kọ èsì ìbò wọ́n kàn kọ resort orúkọ báyìí ò dáa fún ètò ìjọba àwara wa kò ní jẹ́ kí olùdíje tìlú fẹ́ tìlú wá tìlú retí kó jáde láti ṣojú ẹgbẹ́ wa ẹni tí ò popular tí wọn ò fẹ́ onírúkọ báyìí ló máa ń tì síta kò dẹ̀ dé afẹ́gbẹ́ wa ó fi hàn pé a àti ikọ̀ ọgbọ́n nínú gbogbo tó ṣẹlẹ̀ sí 2019-2023 kò dẹ̀ dá rárá
0: bákan náà ẹ̀wẹ̀ alága ìgbìmọ̀ tó mójútó ètò ìdìbò abẹ́nú ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ti gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ right honourable taufik abdulsalam ó ṣàpèjúwe ètò ìdìbò abẹ́nú náà gẹ́gẹ́ bí eléyìí tó lọ láyọ̀ àti àlàáfíà tó sì lọ bó ṣe tó àti bó ṣe yẹ òjọ ìdìbò pé àwọn ìgbìmọ̀ tó ń kó sódì ni wọ́n mójútó ìlànà ètò ìdìbò ọ̀hún ní gbogbo ibi tí ètò ìdìbò ọ̀hún ti wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ tó ti jẹ́ ọdún mọ́ pé inú àwọn ọmọ ẹgbẹ́ dùn sí bí ètò ìdìbò abẹ́nú náà ṣe wáyé
2: gbogbo bíi tá a dé àìpé àlàáfíà àjọba kò síjà kò sí kankan a dẹ̀ pé gbogbo wa gbogbo ọmọ ẹgbẹ́ nìkan ni wọ́n a dẹ̀ sọ ma pé nígbà tó bá ti mú gbogbo wa pawọ́pọ̀ ká gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn olùdíje gbogbo wa pawọ́pọ̀ ká gbá òtì ẹgbẹ́ ká lè dáwé olúborí tó bá ti january and february ká fẹ́ ṣe ìjọba.
0: nígbàtí alága ìgbìmọ̀ eléyìí tó lọ káàkiri ṣàmójútó ètò ìdìbò abẹ́nú nu ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ olóyè ayọ̀ afọlábí ó rọ gbogbo àwọn olùdíje àti àwọn alátìlẹyìn wọn láti tò sẹ́yìn ẹnikẹ́ni eléyìí tó bá wọlé gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́dún 2027 ètò ìdìbò abẹ́nú fún ipò gómìnà nu ẹgbẹ́ òṣèlú APC níbi tí wọ́n ti fa ọmọye wọn kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti mú oríṣiríṣi awuyewuye dání tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jẹ jáde nípasẹ̀ ètò ìdìbò abẹ́nú náà.

ìròyìn eré ìdárayá àjọ tó lè ṣe eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè wa nàìjíríà npfl ni a ti parí gbogbo ètò báyìí láti gbé adélé balógun fún ti sáà ta wáyé 2025 sí 2026 lórí lẹ́tọ̀ wáyé nílùú èkó tàbí ní port harcourt ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù enugu rangers àti rivers united òun náà ni ẹjọ́ ń wá kó mọ́ra wọn lọ́wọ́ láti gba adé ọ̀hún pẹ̀lú bó ṣe jẹ́ pé àmì kan dundun òun náà ni ó jọ wà láàrin igun méjèèjì enugu rangers tó ní àmì 75 yàtọ̀ sí ìkòròdú city nílùú èkó nígbàtí rivers united tí wọ́n gbàlejò ní katsina united ìyẹn ní port harcourt lèyí tó túmọ̀ sí pé rangers gbọ́dọ̀ rí dájú pé wọ́n jáwé olúborí nílùú èkó ilé tí wọ́n bá ti ń gbéná wojú ìkòròdú city pàápàá jùlọ fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ọ̀hún láti wá rí dájú pé wọ́n dé balógun kan ládé rẹ̀ lọ́jọ́ sunday ilé tí ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó gbẹ̀yìn fún sáà 2025 sọ́dọ̀ 2026 àjọ ti npfl ní ti a parí gbogbo ètò láti gbé ife ẹ̀yẹ lé wọn lọ́wọ́ ní ibùdó méjèèjì lágbo amúlùúdùn gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà mr easy àti aya rẹ̀ tẹ́mi ọ̀tẹ́dọ́lá ní wọ́n ti ń retí àkọ́bí wọn ọmọ tuntun jòjòló tọkọ-tìyàwó ọ̀hún ti kéde ìròyìn tuntun ọ̀hún lórí ayélujára lánàá nígbà tí wọ́n fi fọ́nrán àti àwọn àwòrán gbogbo tí wọ́n jọyà òun náà ló jẹ́ pé ọ̀rọ̀ ìkíni kú oríire òun náà ni wọ́n fi síta fún tẹ́mi tí gbogbo àwọn alátìlẹyìn àwọn alábàáṣe àwọn olólùfẹ́ wọn tí wọ́n sì ń bá wọn dọ́wọ́ ọ̀dùnnú jákèjádò orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá ní ìròyìn yàjọ́ kan àbómi ìtẹ̀fẹ́ fi tó àlétí ẹlẹ́fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news at 32fm.com.ng ìròyìn kò ní ju báyìí lọ fún tọ̀sán tòní peter ọlá ṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yá ṣẹ́ o

0: FM 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò sí Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀ ní gba gbogbo ayé.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì dájú 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dájú 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe ti ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si

àwọn kiní wọ̀nyí wọn kàn kí ṣe ohun tá kan fi ṣeré lásán wí kí kọlọ lásán irọ́ o upgrade ni fún ba ṣe rí eré ọ̀hún bó ló ṣe feel kini feeling ẹ kini kọlọ ẹ kini mood ẹ kini tone ẹ gbogbo kini wọ̀nyí àpapọ̀ wọn ọ̀sánbù ni oríṣiríṣi àwọn èèyàn kò tí wọn wá sójú kan bó la ṣe fẹ́ jó gbogbo ẹ̀ papọ̀ tí ó ṣe nítumọ̀ àwọn tí wọ́n jẹ́ hollywood films tàrí tàn sọ pé àwọn eré yìí kìíní kan kìí ṣe wípé wọ́n lò lórí bọ́jẹ̀tì owó tí ò tówó bọ́jẹ̀tì ń bẹ lórí ẹ̀ ni o owó gidi ń bẹ lórí ẹ̀ tí wọ́n fi ṣe rí ọ̀hún tàbá wá fẹ́ dorí global competition yẹn pé àwa náà fẹ́ lọ globally a gbúdọ̀ lè mọ̀ wípé iye tá à ń ná lórí ẹ̀ náà ó gbúdọ̀ ju owó tó lè compete pẹ̀lú global standard gbogbo tí mo ti ń sọ látàárọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn tá a fi yá àwọn set àwọn costume makeup gbogbo àwọn different effects tí mo ti ń ṣàlàyé yẹn apá ibi àkọ́kọ́ tó wó owó ti nítumọ̀ sí ni ó wà kí làwọn apá ibi àkọ́kọ́ òun ni tí àwọn olóyìnbó pè ní conceptualization báwo la ṣe conceptualize ẹ̀ kí làwọn nǹkan tá a nílò láti conceptualize kíní ẹ rí pé ẹlòmíì ohun tó fẹ́ conceptualize ohun tó fẹ́ pe amọ̀ rẹ̀ gan owó ti ka lọ́wọ́ kò ní le gbé nǹkan yẹn lẹ̀ mọ́ àwọn aesthetics ó wà lọ́ndà aesthetics bó ló ṣe dá a sí bó ló ṣe fàkókò hàn sí bó ló ṣe fi ìgbà hàn sí bó ló ṣe fi situation in ti ń ṣẹlẹ̀ hàn sí bó ló ṣe gbé bọ́ta kìí ṣe nípa pókàn fine nìkan torí ohun tá à ń pè ní beauty nínú filmmaking ó wà relative kìí ṣe gbogbo nǹkan tó ń dán òun ni beauty nínú filmmaking nǹkan míì ó lè ugly bó inú ugliness yẹn náà ni beauty yẹn wà tá mo fi fojú pé kíní yìí máa fine o àmọ́ bí èèyàn bá ní kéèyàn fojú lásán wò ó kíní yẹn ò fine àwọn ṣùgbọ́n tá a bá ní ká relate ẹ̀ deeper into the conceptualization of the film bí wọ́n ṣe conceptualize ẹ̀ ohun tí wọ́n fẹ́ fi sọ kí ni nǹkan tí message wo ló ń gbé bọ́ta ìgbà wo ni wọ́n fẹ́ yà á sí bó ló ṣe jáde sí bó ṣe rough yẹn lẹ́ṣe like ẹ̀ pé kíní yìí wọ́n get ẹ̀ ó wà beautiful nìyẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ sì ré àwọn nǹkan míì wá tó jẹ́ pé beauty kò dán yinrin ni wọ́n fẹ́ achieve àmọ́ torí pé kò sówó kíní yẹn ugly a sọ wípé kò ṣe kíní o kò fine tàbí ká sọ wípé a fẹ́ kí nǹkan ó rí wọ́rọ́wọ́rọ́ kó má fine kó rí wúrùnwúrùn la fi fẹ́ achieve beauty yẹn ṣùgbọ́n àwọn material tí owó le ká àwọn material yẹn ò lè jẹ́ kí nǹkan yẹn lose beauty kó rí wọ́rọ́wọ́rọ́ àwọn material tí ó dán tí ó jẹ́ kó máa dán ni tẹ́ni tí ò mọ nǹkan kan bá débẹ̀ láti wò yóò ní kíní máa fine o ṣùgbọ́n ẹni tó bá mọ nǹkan tó bá débẹ̀ yóò ní based on nǹkan tẹ́ fẹ́ àti ìwé ohun tí mò ń wò yìí o kò fine ó pín sọ́tún ó pín sósì lórí concept ni ẹ jẹ́ sún síwájú díẹ̀ nítorí a sọ̀rọ̀ nípa apá ibìkan míì tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ owó yẹ kó máa lọ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ owó ò kí ń lọ síbẹ̀ nínú filmmaking wa lórílẹ̀‐èdè nàìjíríà nollywood

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: Best radio, me. 32 FM, you are okay.
1: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣiṣẹ́ mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jẹ́rònú di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà? Tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí awaiting result, ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ o. www.lovettcollege.com Owó wa ò fani lápòyà. Bẹ́ẹ̀ ni Lovett ti lo ọkọ̀ orílẹ̀ yìí ọjọ́ tipẹ́. Conducive learning environment, hostel facility. Iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 081-4878-1627 Lovett College of Advanced Studies. Ẹ mọ́ wulẹ̀ ṣẹ́jú sẹ́rò, àtòbí àtàwọn ọmọ, wọ́n ti mọ̀nà Àbáyọ.
2: Ọlọ́run mọ́ láyé mi.
3: Ìmọ̀lẹ́dẹ́ o.

0: aṣọ àtàwọn mèremère mìíràn lóríṣiríṣi. Nígbà tó lọ́run bá lo ikọ̀ rẹ̀. Àpọ́sù Dr. Láyẹmí Ọmẹlẹ́dùmarè number one Adédì púpọ̀. Ọkọ̀ fẹ́ máa wà. Ibẹ̀rẹ̀kú City àti ní gbogbo ẹ̀ka ìjọ wa Nìbàdàn. Ọyọ́ Aláàfin Mosí Ẹ̀lẹ̀ àti Aṣẹ́rọ́ Motor Park Abẹ́òkúta 090-4545-5286. The same Jesus.
1: Kuba aje 24, 29, 32, Sha ti fẹ́yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 949.

0: ni mo n pe o si awon ni won ni ile to to bi 50 plots 50 plot of land ni mo we ofada laarin meji ipinle ogun si ipinle eko irin iseju me dogun ni o lati redeem town ati beggar buster gogo lewa patapata lo je ojulowo ti ko si si wa lo mu nile lowo lowo bayi 500 square meter plus 5 million naira gbere la nta eni to ba wu lati raye kale kan 25 million naira ni o iwo na tara sasa ati ta mo we face one tan face two la nta lowo lowo bayi awon we eri to je ojulowo lo si wa nibe gogo plus to ku lori ile yen ko ju 50 lo 50 plus nkan rere ni keyin o dopowo ninu ile da ile loni nile ise my abuja home limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ile ise to se kokotan lori karale
1: Ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé. Tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ dáa panu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn bànàbànà. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Ká fi tó dáa panu. Lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà. Ká fi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè ẹ̀. Má fún jẹ tí ò ní ma tó tó hara ẹ lé mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara. Òkòtò àánú. Multi-service ventures. Ló ń sàpínká ẹ̀. Tó ń tà. Bò fẹ́ rà lọ́pọ̀. Tàbí lára tún tà. Òkòtò àánú multi-service ventures. Ìní ó kàn sí ní KS Motel Shopping Complex. Total Garden. Oríta Mẹ́fà Junction Ìbàdàn. Telephone 0803330-4174. 0803330-4174. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
2: Meji adanu iseju to ba mo be ati fi aye gaga ibo ni wa fe wa ni bi asikagba idije fe ye UEFA Champions League lagbo jo osu karun odun ta wa yi
3: kevin de bruyne
2: Fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé. Máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center. Lójú ọ̀nà Loyola College, Odifero, Nìbàdàn. Fún àṣekágbá tí rúre wọ́pọ̀. Gbangbangba ni àwọn móhùnmáwòrán wa. Mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn. Bí a ti ń ṣe látàyìn wá, ẹ wá jaládùn kan méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo, àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́, ẹ̀kì àti àwọn mímìn. Jẹ́ tún já ọsí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan. Àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà. Látorí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò lẹ́tọ̀ lọ́nà. Kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Reggae London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta. Bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán. Nígbàgede Watershed.

0: mi soro ngba ti oko wa binu lo wa so fun mi labu e se oku die ka to
1: ah ah oko e moto ton fe fi gbe oko e nfo
0: bi o ti eju ko ah e je kin se o le la ma wori won won e le se ko awon kan wa be e le se nkan ko te won lorun ko a ma ba da omi si ko da ko je pe si bi do fi bu omi yen ko ma ba bu si won wa fo nu moto fo gbogbo e wa fe le fo sibe
1: ah
0: o se di so me pe tori pe e fi lo mi o se oku die ka to owo to ba fun anti e o gbudo fun oko e owo to ba fun boda e o gbudo fun iyawo e any misbehavior to them either to yawo egbon abi to oko anti o bo ti to yawo boda awon egbon e lo disgrace ko ki sham eyan ra de mo ti se oju opo sile e je ka dasi iwon ba iseju kekere to ku eje ka jo dasi oya Laughter House Lower Premier Hill Mokola Ibadan 08097000949 tabi 09062000949 tabi 07055949 lucky ma boko wa ba mi wo kini talo wa loju de lohun pelu mi lapa bi wo to ba ti pe le kan mo fi Christy beyin e jo je ke lomi pe wole hello
2: Ojo kan pe
0: mi.
2: O ba je pe emi ni oko anti mi ni gbe.
1: Aha.
2: O ko mi ba fi ade to la pa bi jo ni.
1: E se.
2: Mi gbe.
1: E se.
2: O ba mi ti tan ko bo. O ko to pa ti e yen so normal.
1: Aha.
2: O lo ko sa mi wa lawo lo wa omo pa bi ni.
1: O lo ni kan lo le se
2: nu.
1: E se. O si wa kin ri. Ta ba wa lori sing tan ni fo. Hello.
2: Hello mami.
1: Mo wa pelu yin sa e ka san sa. E se sa e ba mi da se to.
2: E ni alakoko nbe. Ko ti yo ni aye ko.
1: Hmm.
2: Ni bi aye ko ni ni pe ni jo gba ka wa na wa ni. Ni jo awon baba ti lai. Le ba lo ko ta le ba fe ya wo.
1: Hmm.
2: Mo ba la lo ba ni ti bi nju.
1: Be ni.
2: Mo ni be se ri.
1: Hmm.
2: Ti yo ho.
1: Hmm.
2: O tun lorun le lekiji bayi. O bu ye. Mo ki wa la won po nu igbeya
1: ni
2: won ba se.
1: Alarinu aba yin se research.
2: Wa se gugu e, wa se gbiyanju. Te ba wa wo lekiji. Mi ni je da ko ni ifun.
1: E ba daruko sa.
2: E bu gugu mi na kan ni ibi nda kan. Awon ma ri ni Kano ti omo won ke mo Kano. Wo lo si we fa gugu na ti gugu mi na ni. Wọ́n ti ga ẹgbẹ́ ọ̀dára wọn. Bẹ́ẹ̀ mọ̀ nígbà tẹ́mì kankan ò ní tẹ̀tẹ́mì kankan. Irú ìjẹra ti sọ lọ nísìnyí pé tí wọ́n bá ti jẹra wọn létí kí wọ́n wọnú lé wọn tó jẹ ìdè. Kì í ṣe kí ẹ bá kẹ́ ẹ jẹ ìdè ńta. Kí ẹ bá dẹ̀ wo àwọn ìtọ́wà ní ìdè. Ọlọ́run ọba ni ẹ má dìde àsìkò ní pọ̀.
1: Ẹ ṣe sà, mo mọ̀ ọ́ lóore. 09062949 hello ta lo sun alapa be
3: ale ko pe ma wa se o
1: amima
3: agbere ayo jama
1: awon
3: ta fi n se ko fi n se awon ni se na ni
1: hmm
3: ti mo se n ba yin soro mo ti oko mi lo
1: hmm
3: ma se fun le ti
1: e ju oko yin lo
3: o ku ni mo pe won awon na de ku won la ni
1: hmm o ti me lo le gba lowo oko yin ma
3: mo gbodo meta
1: kabiyesi
3: o ko to fi sera won ni so na ni so ma poko lohun ko o le pelu ko lori redi wa
1: e be ran lo normal mo le ko le pe lucky o yen normal
3: o egbon mi and bi mo ma n pe won
1: hmm
3: ti ba de no da je ni mi se ti ba mo ko ti dodo won won ma pe mi ajagbaga ajagbaga yabo yabo ma ni omo mi laarin
1: hmm
3: ni adugbo agbe ninu oja gbe ni won ti mo be ma ti se je na ma ni awon agbo mi pa e ba ti mi da di la ga ga o ko ma o ke te do ta go ni adugbo lo se je pale e ma ma re wa e ri ma re wa
1: mami e se ma e ma binu oju opo mi oju opo yen o nse o nse ki ngbe un ki ngbe un 090 kilo se 090 lucky e ba mi wo iyan na nse o nse o nja o nse o nja mo de fe gba call lati apa be ya je ngbele hello
4: hello ma
1: e ka san sir e se sir e se sir
4: god bless
1: and you too sir
4: so I don't feel like that
1: e se
5: ẹ̀lẹ́ fàgbẹ̀kọ̀ ìwé ìgbà kan ẹ̀kọ́ tí ó kú lọ̀pọ̀lọpọ̀ tí ó pàdé.
0: Báṣẹ̀
5: kọ́ ń tàbí pẹ̀ ìpè kékeré àríkì yẹn tó wá pọ̀ jù.
0: Ó kò sì pọ̀ jù.
5: Ìpè kò ọ̀sẹ̀ ìdí ajá ẹbí tiẹ̀. Tó o ààlẹ́ fàgbẹ̀kọ̀ ìwé ìgbà ti àtijọ́ yẹn ká fún ọ̀sán
0: ojú ti rà àmì ẹ̀ṣẹ́ ẹ káàsán máa o
6: ẹkún ètò
0: yes ma
6: fẹ́rí gbogbo àtìkí ní àtìkejì àtìkẹta àtìkẹrin kò sí ti yẹ kó rí bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀
0: pátápátá
6: kẹ́míkálùkù fún àìṣe níbi tó bá ti kù sí ọ̀tá àwọn àkékeré a máa ń báyàwó ìbọ̀dá wa ṣiṣẹ́ ni o a máa bá ṣiṣẹ́ lónìí o
0: dáadáa
6: òun náà ó máa fún alápọ̀nlé tiwa wa máa gbá ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ nípa ìṣẹ́ fúnbọ̀dá wa.
0: Bẹ́ẹ̀ ni.
6: Àwọn obìnrin ní ìwà àṣìn ó yẹ ká níṣẹ́ tá a máa sọ fáwọn ọmọ wọn igbó ṣé yóò ṣe ń gbélé ayé àlàáfíà ká máa sọ fún wọn ẹlòmíì tẹ́rẹ̀ bá ti kàlẹ́ tẹ́rẹ̀ kò lè bá sọ̀rọ̀ mọ́
0: gbogbo
6: tó ń ba nǹkan jẹ́ nìyẹn ohun ìbámu wọn tó tọ̀rọ̀ ẹ ṣe máa kó ètò.
0: Ẹ ṣe mo mọ̀ lóore. Iṣẹ́ àṣekúdórógbó ni ìyàwó bọ̀dẹ́. Hello.
7: Hello.
0: Mo wà pẹ̀lú yín sà. Ẹ káàsán sà. Ẹ ṣe sà.
7: Àwọn ìjà tó o máa ń wíṣọ.
0: Ẹ
7: rí àwọn òyìnbó àtẹ̀lé àwọn ibi níbi tó fẹ́ gba ògbẹ́ jẹ́. Ṣẹ̀gbọ́n tẹ́lí bẹ́ẹ̀ sọ ní ìtàn ìgbà táwọn wà ní kékeré àwọn ìyàwó bọ̀dẹ́ àwọn àbọ̀dọ̀ fàánù kọ. Ìjà náà tún ẹ̀lẹ́ fún mi tọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
7: Ṣé tí wọ́n gbàjẹ́ ni pé ṣèjọ tí ọmọ mi gan mọ ọyá ẹni ìlàjọ olóko yóò fi mi tàbí kó jọ rọ. Ṣẹ̀gbọ́n yẹn ti yé máa ń dára pé wọ́n àgbà tí kálukú lè sọ pé ọmọ mẹ́ẹ̀ lórí ó ti wó ó ti bí mi kí ẹ̀ tó wọ̀. Ìyàwó pẹ̀lẹ́ kí á fi àyè gba ìyàwó ẹ ká fi àyè gba àbúrò ọkọ jù nínú ìgbéyàwó.
0: Bẹ́ẹ̀ni àtẹ̀gbọ́n gan.
7: Àtẹ̀gbọ́n gan. Ó wọ́n lè gbà nílé ọkọ tí ó ń fẹ́ sọ́kàn wọn lọ́hùn. Ó wà lọ pé níbo wọn àbí wọn dáa ó dẹ̀ lè gbà náà lọ́hùn. Yóò wà máa ṣe àláti ba ìdídà ìjọ fún ọ̀dàtẹ̀.
0: Ẹ ṣe sá.
7: Ọ̀pọ̀lọpọ̀ awa jẹ pé òun nìkan ló ń káwé ní agbóríkọ mọ pé ní ilé yẹn náà owó kẹmbẹ kí ìwà máa ń sọ pé ẹni tí alégbèsò bá wọ aṣọ tó bá gbé òbíkà tó ń ṣọbíkà onílé náà nílò ẹ òde òfin ìyá ni.
0: Of course ẹ ṣe dájú wa torí àwọn ẹlòmíì ẹ ṣe sà ẹ ṣe ẹjọ ẹ má bínú sí wa ju gbogbo ẹ lọ àwọn àdúgbò nǹkan àwọn tó kì í ṣẹgbẹ́ bóyá torí pọ́ lọ́n tètè dá wọn lóhùn mo jẹ́ tẹ́nántì àwọn jẹ́ àwọn ìjọ lé tí ò kì í ṣẹgbẹ́ tó yẹ pé 16 17 18 20 years gbà lọ́wọ́ ẹlòmíì I cannot imagine sister mi mo lọ kí wọn ní last week wọ́n wá ń sìn mí sister closely to bóyá bí 79 wọ́n wá ní ni lady yẹn kún lóra kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mo ní lady tí mo kò lè ju 60 lọ wọ́n ní mọ́mì làwọn pè mú lẹ́fẹ́ pè mọ́mì ni mo ní ẹgbà fún ẹgbà sister mi ẹfẹ́ pè mọ́ is it compulsory ẹfẹ́ pè mọ́mì ni aláwọn tẹ́ ẹ jù lọ àwọn náà wá wúlé irú ẹ̀kọ́ wo lè ń fáwọn ọmọ tí ẹ̀ èmi béèrè lọ́wọ́ yín ni o ẹnìkan sọ fún mi ń sìn má jẹ́ kí n sọ very funny ẹ má jẹ́ kí n sọ because ẹ fẹ́ rẹ́rìn dá sílẹ̀ ẹ̀lẹ̀ bottom line àtìyàwó àtọkọ àtẹ̀gbọ́n àtàbúrò ẹ jẹ́ ká ṣọ̀ṣì ilé ayé tó kéré ṣẹlẹ̀ ayé ilé ayé tí ò sí nǹkan kan bẹ̀ ẹ jẹ́ ká ṣọ̀ṣì wherever you are bójá àdúgbò ló ń gbé bó jẹ́ ní ilé ló ń gbé ẹ jẹ́ ká ṣe jẹjẹ ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ torí ẹ̀ ní kọ́ ó torí ọ̀la ni because we meet to part and we part to meet again èmi ń ṣẹ́rí padà lọ sílẹ̀ bólúwá tí ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ìpàdé mi pẹ̀lú ń sún di next week lágbára ọlọ́run lọ́jọ́ monday ní dédé aago méjì àbọ̀ sí mẹ́ta àbọ̀ so laughter house lẹ́wà premier hill mọ́kọ́lá ìbàdàn olólùfẹ́ yín dágbére fún yín ní weekend wípé ó double.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lọ́pin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú ó ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ live it 100 mtn
1: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
2: mami
1: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
2: hypo ke
1: beni awon kokoro ifojuriki igba lero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
3: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
4: hypo
5: wake up

wọ́n sì yóò fẹ́ ọ́. Sonia tomato sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
3: Show me your 32.
4: Ṣé ẹ ti ọ̀rọ̀ Nàìjíríà gan kéèyàn fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò wọn ò pé nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú lé wọn dáadáa. Ó lè má já police station làwọn méjèèjì wà báyìí.
5: This kit was performed by Orolabi.
6: 32 FM 94.9.
7: Wo, bi oro ti yo lati ilare. Ma gbo kiki eye tara won ya gangan. Si ki e si oke rere ni. Nibi ti awon omo araye ti nferin lo gba ti won. Ko so un meji ti won gbo. Bi ko se. Ko ni fe yin e. 32 FM 94.9 Ha ha ha ha ha ha! Emi ri ki onibudu wo lo so bẹẹ.

0: Pada láti ojú ọjà 32 FM náà lè ń gbọ́ ìkànnì àdẹ́rìn pòṣónú ní Laughter House ní Premier Hill Mọ́kọ́lá nílùú Ìbàdàn 94.9 náà ni ojú òpó tí ẹ tọ̀ bá bá jẹ́ pòrí rédíò ọ̀hún bá ní ẹ ti ń gbọ́ wa ṣùgbọ́n bá bá jẹ́ pé ẹfẹ́ mọ̀ wá ketekete báyìí ẹ má bọ́ ní ojú òpó Facebook yín 32 FM 949 Ìbàdàn ní ẹ ṣe àwárí rẹ̀ 32 FM 949 Ìbàdàn 32 FM 949 fẹ̀yìn ẹ̀járe oníkẹ́ ṣe àwárí rẹ̀ ọ̀ rí wa ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ jẹ́ kí àwọn ẹlòmíín náà mọ̀ kí wọ́n jẹ́ olóore ọ̀fẹ́ bẹ́ẹ̀ kẹ́ bá ní pin kò lè hàn dé ṣùgbọ́n kó tó di pé àmọ̀ lọ́wọ́ ní yìnyín ni kẹ́ni lè bá a ṣe míì ẹni tá a ṣe olóore ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó bẹ́ gidi náà ìgbèjì gbogbo ẹ̀yin olùfẹ́ wa pátápátá tí ẹ mọ́ fìfẹ́ hàn sí wa láti gba àti bẹ̀rẹ̀ ètò títí ní ìsìn mẹ́rin gbàtà bá fojú ọjọ́ ní ìsìn báyìí òní ní bí 22 báyìí nísìn inú oṣù karùn-ún oṣù tó ti fẹ́ dá méjì nígbàtà bá tó sì bá parí oṣù mí nísìn tẹ́ẹ̀dẹ̀ fìgbà kan fi wálẹ̀ tẹ́ẹ̀ ràn wá lọ́wọ́ tẹ́ẹ̀ múnú àwọn èèyàn dùn látara wa tẹ́ẹ̀ bánu tiwa náà jẹ́ àdúpẹ́ ọlọ́wọ́ yín bẹ̀rẹ̀ látòrí alàgbà subatec ẹkú gbogbo ọgbà o àtijọ́ àti mú yín kò ní nira o
1: ẹ̀yìn
0: wà láà o ibi tí gbogbo nǹkan yín bá wà ọlọ́run ọba mi fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ ṣègàn bákan náà alàgbà túndé ìdòwú.
1: Tùnẹ́rù ẹgbẹ́ tùnẹ́rù èwo ni
2: oníwèé
1: bàjẹ́ ti búwa tùnẹ́rù èwo ni.
2: Ó dàgbẹ̀ fún wo sọ ni mẹ́gbọ̀dọ̀ ni tún lè dùn níbẹ̀.
0: Tùnẹ́rù
2: ó tútù ṣẹ̀mí mẹ́gbọ̀dọ̀ ni níbẹ̀.
0: Tùnẹ́rù èwo ni. Akíyin jàre àlàgbà tún lè dùn òun kankan ní ṣàlàfíà
2: ni. Èso fi já àlàgbà.
0: Ẹ ṣe gan o adúgbò lọ́wọ́ yẹn àmọ́ lórí o àti subatec gbogbo gbà ni ọlọ́wọ́lá ògbórí tá a mọ̀ pé fún náà. Ti àti ẹ̀dá àwọn ọmọ táwọn náà mọ̀ wá rí tó jẹ́ pé ó ń bá nǹkan kan bóyá ayọ̀ nẹ́fìrà ni o bóyá máa gí ni o dísà ń bá ọlọ́run jẹ́ kiri ti yín náà tẹ́ ń wò wájú yóò tún bá yín tó ti wà lọ́wọ́ yín kò ní dànù ẹ ṣe gidi gan ni o àti gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀kàn mọ́ rí kọjá lọ lójú po tiktok tẹ́kàn gbá ẹ̀bá ni fún yàn méjì ní igbá ẹ̀bá ni fún yàn méjì láwo ẹ ṣe gidi gan ni o ọdún tá à ń wò lọ́kàn ilé yá ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ẹ ṣe gidi gan ni o ṣe rí ẹrí pé ní jẹjọ subatẹ́kì èbútẹ́bú ẹ fi ti yín kó bá wọn ara lé.
2: Mi ní ìdí owó rẹ̀.
0: Ẹ̀mí tí yín kó bá wọn ara lé.
2: Ọlọ́run
0: mo dẹ̀ sọ fún yín mo ní subatẹ́kì ò lè mọ̀ gbọ́ wa mo nínú kó jẹ́ ojú ọjọ́.
2: Mi méjì ẹ̀
0: tí mo fi wá.
2: Ìyanu
0: wọ́n máa ń gbọ́ wa lórí rédíò gadi.
2: Mo sọ fún yín. Mo ti yí pin ẹ lè gbọ́ àmọ́.
0: Ọ̀dà kò burú.
2: Mo ti blọ́ọ̀kì rẹ̀.
0: Ọ̀dà kò burú.
2: Mẹ́lẹ̀ sọ̀rí bí mo ṣe wà àfi bọ́ọ̀nìyàn bá yí ọlọ́run ṣe tó fóun ni.
0: Ọ̀dà kò burú.
2: Èmi mo yẹ promise ẹ àìmọ yẹ gbogbo bí mo bá dé à ń sọ pé ògo ni mí.
0: O ti yé mi.
2: E yẹ kí mi irú mi e yẹ kí mi àgbà lọ́wọ́ subatẹ́kì mi ló yẹ kí mi àfun.
0: Ogo àbò gogoro kó wọn lọ jẹ ògogoro ní níta ìtì ogo.
2: Túndé Ìdòwú e yẹ kí mi àgbà lọ́wọ́ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Kí kakuléètì gbogbo mo ti gbà lọ́wọ́ rẹ̀ kí mi dá owó rẹ̀ padà fún.
0: Gbogbo tí wọ́n ti gbé fún yín.
2: Kí kakuléètì rẹ̀ mo dẹ̀ á dá padà fún. Ọlọ́run kẹ́ mi. Lábẹ́rẹ̀.
0: Ṣé ẹ̀ tira yín bọ̀ yìí tẹ́ ẹ sọ pé yèyé
2: bẹ́wájì bẹ́wájì ẹ̀ dá mi lóhùn rẹ̀
0: ni. Mo sọ pé ṣé rí nǹkan kan wà tẹ́ ẹ mọ̀ ní pé.
2: Ẹ̀ dá mi lóhùn ó ti jẹ ju mi rẹ̀ ni.
0: Ṣé wípé ẹ̀ mọ̀ yan o ṣùgbọ́n àwọn tẹ́ ẹ mọ̀ ọmọ yín ẹ̀ ní value lọ́wọ́ wọn ní tẹ́mi fẹ́ jẹ́ mọ̀ ní.
2: Gómìnà mọ̀ mi. Bá mo bá kúrò níbẹ̀ lálẹ́ ọ̀ní bá fẹ́ pàdé mi kí a bọ̀ lulẹ̀ governor's house. Àárín mi níbẹ̀ ṣùgbọ́n mo jọ́ ní kò jẹ́ pé o rẹra rẹ̀ sílẹ̀. Ọmọ mi lónìí lè ṣe ẹ̀. N mo bá fẹ́ máa ṣègbéraga ẹ yẹ kí mi wá máa ṣètò lè ṣe ẹ mọ́. Awoko Victor kìlọ̀ mi wá bàbá rẹ̀ mi sọ̀rọ̀ mo mi sọ̀rọ̀ ọpọlọ ọlọgbọ́n.
0: Wọ́n kí yín ni wọ́n
2: ní fílà ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé mi dé bí mo ṣe wà ń báyé kí mi àpín ọ̀kadà ẹ ọkọ̀ọ̀kan fún yàn ènìyàn lórí ètò lálẹ́ ọlọ́run kẹ́ mi mo jù bẹ́ẹ̀ lọ. Subatẹ́kì bí o bá wá wá ṣírò gbogbo owó ti fún mi láti January to December.
0: O ti da ẹ dá padà. Àbíbẹ́kọ̀ ẹ ti ẹ̀dùn náà ti èmi ọ̀mọ̀ pé ẹ tún ti di àwọn mọ́là tí wọ́n ń ta ẹran wọ́n lẹ́ lọ sí gbogbo community yín wọ́n lẹ́ sọ pé ẹ tẹran ọdún ọ̀kan
2: mọ́ wa ẹ
0: pre-order ẹran ẹ lọ́ ọ̀dà ẹran àgbò ìgbé ẹ deliver ẹ láàárọ̀ ọjọ́ ọdún kankan bákan mo wá sọ pé mo wá sọ fún wọn pé abọ́bá ohun tó ọ̀ta ẹran wọ́n lẹ́ lẹ́sẹ̀ ní picture ẹ̀ sí whatsapp wọ́n lẹ́ ti ń gbowó díẹ̀ díẹ̀ lọ́wọ́ àwọn kan.
2: Fọ́tò ẹ̀ wà lágbogbo àdúgbò bí a ti fẹ́ ta.
0: Fọ́tò ẹran lẹ́yìn ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Fọ́tò lẹ́kọ̀ọ́ fi hàn wọ́n kẹ́ tó fún ẹlẹ́ran.
2: Sórí ibi rúra abalẹ̀ ayédè oyè mo jẹ lúléṣà ẹ̀ẹ̀mejì ni mo gbọ́dọ̀ máa wọléṣà lọ́dún.
0: Ẹ̀ẹ̀mejì.
2: beni wa ti bi wa ti mo pe oyo lagbara re ni kan to le afoniyan je mi anwa ni le ibadan e ti bi o ba de egbe mokola la wa laipe laipe no be eto awusa a ma se lori ikanni a to mejo boya awusa gan nikan lati a ma so lori ikanni 32 fm laipe
1: so enje o ba ti gba awusa yo mo ba ti e lo
2: oni ba ti gba awusa a ba ti e lo ojo titi ka to pari eto oni je second to the command mi anwa ni mokola o se se kimi pe lori phone ka jo so awusa
1: o kini o
2: ke fi mo pe boya e se pe boya oye elenu irura ati koja pe koniyan doye elenu lo mo ye gba mayo ya kan pe o oni ba gba awusa lori eto ke so o awusa bona bona ni a ma so meji ro ni kan ri ke kan so awusa kanu si mi lori eto ke mi gan ke mi fo
1: se won da awusa kanu si loto ni
2: awusa kanu bi gba bayi oniyan so fune awusa ni tori ubi mo dagba si ni awusa ba o si yato awusa kaduna ni yan ni ba ise mi ko awusa oniyan ba fe ko awusa lule awusa oniyan koko ko awusa kaduna
1: awon awusa sokoto gangan lafia ni sarawa kebi gangan yen awon yen se awusa
2: iya awusa kebi ni ja tori olorun boya ka to wonu eto lo lo ni sansan oni ba gbo awusa kebi ke pe wole awusa kebi da bi gbon ba ni omo tuntun sese mi soro ohun re ti gbo keke ohun la awusa kebi
1: awusa light ni light awusa
2: tori ohun an pe ni awusa ti fun tedore ohun ni mo mo tori ubi mo gbe dagba si ni ko to ri pe awo mi susun ni mokola kan to le fo iya mesan ladu mi anpa iya mesan ladu oye mi anwa ni mokola omi wo ni be
1: kini koko oye yen gangan ki le fi ise ki le se nbe gan
2: olori yan awusa ni mi ji kankan ba sele ni mokola bo se wa ni
1: eyin ni mo pe
2: mi na koko gbodo pe kan to wa pe second in command aruna Aruna ni oye ti e e si pe agbara si ninu oye ti e kan to fi mi je oye mi anwa temi aimoye won ti danwo lara mi tori oni ba fe je oye mi anwa
1: to fe jo lori bi kan
2: olori ni bi kan a fada a fi danwo a fi oko danwo a fi bon danwo gbogbo re na ti danwo lara irura o je pe ewa Gideon bo se mi wo ni mo ti se jina oni ba pade Gideon saladawo ba wole ki jata ke wo lumi
1: e ti alorun
2: sale ni we ise mo se se de be ni ewuju la fi pa bi ise ni fun omo ba sumo mi a jere mi lucky lo ti mi gbe bibeli ka mo de ki agbe kani ti e
1: ko be jaya eyin
2: ko mo se wa mo le se o lo ki a wa ni le re o di a ma sise ni be
1: yo pe meji
2: be ni
1: yo di tusi
2: mo so kan to le ijo mo ba wa so di eto lugba mi mo ba mi soro lupa mi anwa e ma sa fun mi me se oniyan kekere oye nla ni oloyi ojo an fi se mi ninu agbo o je pe agbo mi gbona be ninu drum orin mi bonu re
1: olo se de duna mo be e ba ti di gugu
2: so mo ba mi soro mi anwa o ye kiyan ara ule kiyan asa ni o se se lori eto ka pe number oni ba mo tu mo oye mi anwa ni ede awusa lo fi aso o e se pe ede ko aso awusa fele fele ede kebi be fe ru ye ni iwo ba mo pe gba awusa ni je ohun ni ko pe iwo ba de gba awusa me wa ko asadu afo ni kan me ko asadu afe ni body fi gbogbo eyan ni yan sile body mi ba yi lori eto lale mo le yi o loruko mi o mo fe fon eyan meta lokada
0: oda ko bura mo nkan ti o sele e ja de oju oja na kalori gbe ipolo mi lo kan baba ti a ba pada de amuyoku mi o ti lapere ku kale.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí o pọ́njẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Honorable ní sáà yìí tí o gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorable. Ṣàwárí àwọn honorable ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

0: I'm a lion, yo.
1: Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàsírù Ṣọlá olóyè Ajeri.

àkọ́kọ́ ara wọn information tí mo mú wá lè ní lórí ètò yóò yẹ ká máa gbéra wa débẹ̀ kì í ṣe gbogbo ìròyìn tá ẹ̀ ń rí lórí social media ló jẹ́ òótọ́ o ọlọ́run kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ òótọ́ o àwọn àgbélẹ̀rọ àwọn tó ń wá followers pọ̀ ìròyìn tí àwọn iléeṣẹ́ ìròyìn ò bá ti gbé jáde àwọn iléeṣẹ́ ìròyìn rédíò tẹlifíṣàn àwọn certified television and radio gan tún ni o kì í ṣe gbogbo wọn náà ló mọṣẹ́ o copy and paste lọ̀pọ̀lọpọ̀ ń ṣe o.

0: wọn ní wádìí information tí wọn fi lọ copy ẹ ní page ẹlòmíì wọn gbé sí page tí wọn ń ṣẹlẹ sáwọn iléeṣẹ ìwé ìròyìn míì. Èyí tẹ́ ẹ̀dẹ̀ ń gbé ròyìn jáde láti mislead àwọn èèyàn ẹbẹ̀rù Ọlọ́run.
1: With family for my side.
0: Gbogbo èèyàn tó wà lórí page náà kọ́ ló wà ókè o. Ẹlòmíì ọpẹ́lọpẹ́ ògùn ló fi ń gbéra. Fira rẹ̀ sí ṣù ẹni yẹn tí ò kàn kí ń gbọ́ ròyìn yàdó yàdó bẹ́ẹ̀. Tẹ́rù ó máa bà á. Please, you know to be very, very careful for disseminating that kind of unverified news. Please, take note of that. Ẹyin ìyá wa lábúlé, tẹ́ ẹ mú ń tẹ́tí lé rédíò dáadáa. Ẹjẹ́ ó jẹ́ àwọn rédíò tí ìjọba fọwọ́ sí o. Tẹ́ ẹ sì ti máa ń gbọ́ nǹkan dáadáa. Ẹ sì mọ́ gbọ́ àwọn pìrìsẹ́ńtà onírọ́ tí wọn ò mọ nǹkan kan tí wọ́n kàn gbẹ́nu sí microphone anyhow. Tí ò bá ti jẹ́ verified information, délé ìjìnlẹ̀ ẹ lè gbọ́ lẹ́nu rúurú àwa àtàwa. Báyìí kò possible. Torí mi kì í mú òun lòmù, mi kì í parọ́ mọ́ èèyàn. Mi sì ní kankan sọ pé kẹ́ ẹ lè gbọ́ mi náà. Ẹyin náà ní àṣẹ, ẹ sì ní ẹ̀tọ́. Ẹ ní right lábẹ́ òfin. Láti challenge iléeṣẹ́ rédíò. Tí ó bá mislead yín lórí àwọn information tẹ́ ń gbọ́, ẹ lè sú wọn. Ọ̀pọ̀ ẹ gbọ́dọ̀ ní fact o. Fact in the sense that ẹ record irú information bẹ́ẹ̀ yẹn. Kò lè máa lo as evidence lẹ́ bá délé ẹjọ́. Ọlọ́mọjà rẹ́jọ́, ọlọ́mọjà rẹ́jọ́. Àìmọye nǹkan míì tí wọ́n ti fi chíìtì hàn torí pé èèyàn ò fẹ́ rẹ́jọ́. Àmọ́ rẹ́jọ́, àmọ́ wún ni ẹ̀ láàmọ́ gbàdúrà. Báà ní rẹ́jọ́ yẹn ẹ kúrò lórí ẹ̀. Àfi tẹ́yìn ò bá fẹ́ jà sẹ́tò fọ́tò èèyàn gangan ló kù.

0: Hello.
1: Hello, ẹ kalẹ.
0: Ẹ kalẹ sa.
1: Ẹ kú ètò.
0: Ètò ni orúkọ yín gangan.
1: Èrò wà ni mo ti ń pè yẹn jẹ́ forúkọ bàbá mi láṣẹrẹ.
0: Ok.
1: Ṣùgbọ́n gbogbo aṣọ ti wà nù léṣà.
0: Ok.
1: Gbogbo àwọn tó sì jẹ́ oníṣẹ́-ọdún náà. Ìbá máa rọ̀ pé kí wọ́n gbé irin kò sí ohun tó burú kán gbé máṣẹ́ sílé kán máa lọ ṣiṣẹ́ lé.
0: Ká máa lọ fi máṣẹ́ ṣiṣẹ́ lé.
1: Ìbárò bá da bẹ́ẹ̀. Wọ́n gbé máṣẹ́ lọ sílé kán máa lọ lò lé. Àwọn ní ṣìnrìn o.
0: Àmì o, àmì o.
1: Ìrú àmọ́ tí ń pè yẹn o.
0: Ṣé ìrú àṣà wà calm lálẹ́ ìṣe ò sí pa ẹ̀. Sáà gbọ́n yí dáadáa.
1: Àláfíà la wọ.
0: Àláfíà, ó ti dàbẹ̀, ó ti dàbẹ̀, ó ti dàbẹ̀. Ẹ pẹ̀lẹ́sà, ẹ pẹ̀lẹ́sà.

ẹnu iṣẹ́ mi ni mo wà yóò ọlọ́run jẹ́ rọrùn fún mi o má jẹ mọ́ sáré kiri nínú yàrá kí n tó jẹun fún mi lọ́kàn balẹ̀ jẹ́ ń rí bá ti ṣe kí n rí àkọsílẹ̀ dáadáa nínú ayé mi ẹtẹ̀hún délé ọ̀tá mi kí n tó jẹun àwọn tó ń wò ó wípé bó ni mo ti fẹ́ ṣe ọlọ́run bá ń dójú tì wọ́n o.

0: ó dẹ̀ wọ̀n mí kí n fi àgbò kan tọrẹ lórí ètò mi
1: yìí. Ìtàǹtà ìbò wá ní.
0: Ṣé ẹ̀fọ́ lórí ire kan tí wọ́n ti ẹ̀ mọ́? Báwọn ti ẹ̀ sí pẹ́rán, báwọn náà ti ẹ̀ pẹ́rán lé wọn. Ó ti ṣẹlẹ̀ lórí ètò mi rí. Ó kọlì májòrí ìkànnì ni tí mo gbé odidi ẹran léyà fún ẹnìkan. Tó lọ pa nílùú wọn. Odidi ẹran léyà.
1: Ọlẹ́sùn ọlẹ́dà.
0: Ilé ètò mi náà ni.

0: ẹ máa bá mi sí àyẹ̀dàrí.
1: Àní nílé ayé mi, èmi ẹ lè ṣó. Kìrẹ́ ni bá lọ ń gbé kaka sí máa ń dìtẹ̀ mọ́.
0: Máa bọ̀ lórí Facebook 32FM.
1: Àrẹ ni tó ṣe irú èyí. Ìyàrí ẹjọ́ onítọ̀ ọ̀hún o. Jẹ́jẹ́ tẹ́ ń bá ta.
0: Jẹ́jẹ́ bẹ́ ń bá ta yo, ẹ ò lè jẹ́. Olúṣọlá Adédáyọ̀.
1: Bàrẹ́ ni tó ṣe.
0: Àwọn kèéní àti wọlé pé
1: o. Ẹjọ́ onítọ̀ ọ̀hún o. Jẹ́jẹ́ tẹ́ ń bá ta.
0: Ẹ wọnú àwọn kọ̀rọ̀ yàrá.
1: Táyọ̀ ẹ ò lè jẹ́.
0: Àwọn ọmọ yín tán máa ń yọ jáde lálẹ́ jímọ̀ ẹ lọ wò wọ́n ṣé wọn ti lọ bí ṣèwọ́ṣèwọ́.
1: Túnde ọmọ aládì méjì mi ọkọ̀ bọ́lá ńlé.
0: À ń bọ́bù ń bí o. Ẹni tẹ́ ẹ bá rí ẹbí.
1: Ọmẹlẹ́ni àtẹ̀kọ́ ọmẹlẹ́ni. Ọmọ olóbì kan wọ́
0: ọwọ́ ti
1: rí wọ́. Ọmọ olóbì kan
0: wọ́ ọwọ́ ti rí wọ́. Ìjìnlẹ̀.

0: ẹ bá mi ṣí ẹ tó yẹ jọ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ tó yẹ jọ lọ fa. Irú situation báyìí lásìkò
1: yìí
0: suggestions àbí advice wo lẹ̀yìn ní fún ìjọba ẹgbẹ́ àyídàgbà máa kí mọ̀ gbogbo nǹkan a lè mọ̀ mọ̀ ọkàn wa lè mọ̀ sí ń bẹ̀ pé àṣeṣe báyìí àṣetúnjọ ṣe báyìí àṣetúnjọ wò báyìí àṣetúnjọ gbé báyìí tọ́yà ẹ̀.
1: Ẹnu wọn ni ó pa wọn, bàbá tó.
0: Kúrò tí ẹ wá sọ sí lẹ́nu báyìí ó buyọ̀ sí.
1: Mo tó bí mọ méjì tó nílé òun.
0: Wọ́n ti ní àmọ́ lọ ọ̀nà kín. Àmọ́ lọ ọ̀nà. Àwa tá bá fẹ́ lọlé ọdún báyìí nǹkan.
1: Ìlà jẹ kò ní burú fọ́rí kádébìlà sórí.
0: Ní àmọ́ lọ ọ̀nà sẹ́yìn. Àwọn tó fẹ́ lọlé ọdún ṣakí ń kọ́ báyìí.
1: Àsórí fún ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje.
0: Wọ́n tún ní àmọ́ lọ ọ̀nà Ọ̀yọ́. Tá a wà ní lọ́ọ̀bì kan ẹni tó yẹ pé jíjẹ mímu ti ọ̀nà bẹ̀ ló gbà ń kọ́ báyìí.
1: Wọ́n ṣì mí adú mi lẹ́nu dé.
0: Wọ́n lẹ́nìkan lọ́nà Èkó pọ́lọ́run ló yọ. Gbogbo bọ́nà ẹ̀tì ẹ̀nà ni wọ́n bàjẹ́. Wọ́n lẹ́nìkan ló kọ́kọ́ rí láàrin títí kan pé èmi àti ẹ ń bí. Ẹni tó ń gbé lọ́wọ́ yìí mọ̀. Wọ́n nígbà tí ẹ débẹ̀. Wọ́n ti tó bí ọlọ́run. Mo wá ṣàánú wa. Bẹ́ẹ̀ bá sì gbàgbé délé ìjìnlẹ̀. Mo ti ń pariwo yìí ti pẹ́ o. Lórí ìkànnì tí mo wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kí n tó bọ́ síbi tá àyè ti gbà mí báyìí. Tí mo ti ń sọ pé jẹ́ ń wà wọn tírélà tó ń wá látòkè ọya. Tí wọ́n kàn méjì mẹ́ta lè tẹ̀léra wọn. Bẹ́ẹ̀ bá wà ní sáàdì ìwòrì gbẹ́mọ̀ ń gbé lákòóbọ̀.
1: Bó ti ṣọ̀gá láàrù tó kò lè gbégẹ́dú tí.
0: Ti máa ń bọ̀ báyìí.
1: Ẹ kò ní jẹ́ ṣerú.
0: Mi ń retí wọn mọ tẹ̀léra wọn mọ tẹ̀léra wọn mọ ní.
1: Bá a lọ ń bẹ̀rù.
0: Wọ́n kọ́kadà lẹ́yìn ọkọ̀ ẹ̀yìn mọ́tò yẹn gẹ́rẹ́gẹ́. Ọ̀kadà lè tó bíi 200. Kò sẹ́ni tó ń challenge wọn nígbà yẹn.
1: Ìṣe ló ń dán pàtírí o.
0: A sì wo. Ìmú ẹlẹ́dẹ̀ wá wọ gbà tán mọ́ alọ́pọ̀.
1: Aláṣọ mẹ́ta, aláṣọ mẹ́ta òwe, aláṣọ.
0: And we are one Nigeria.
1: Ẹ̀ta tó ń pò ní pààrọ̀.
0: Táwa lé wọn padà ni. Má lè chẹ́ẹ̀kì wọn.

pé nígbà míì òótọ́ ọ̀rọ̀ a máa jáde ńbẹ̀ kí lẹ́yìn ń lérò yìí pé ìjọba tún lè ṣe láti lè fi wá solution sí challenges tá à ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí ìpèníjà yẹn le.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, ke. Amil. Ewo nbe.
1: Ewo nbe.
0: Ami.
1: Ọ̀rọ̀ nípa kúrò àtẹ́sọ yìí.
0: Bẹ́ẹ̀ni, tá a bá
1: kanjọ́ ní kankan. Oléṣiṣẹ́ fún.
0: Bẹ́ẹ̀ni, tó o mọ̀.
1: Ẹ jẹ́ ti lọ káyà wọn yàwò mọ́ ẹlẹ́jọ́ wá sọ pé òun fẹ́ lọ sàlàkàlíjà kọ àbí láti nígbó ẹja gbé.
0: Atẹ́gùn rẹ̀ lásìkò.
2: Yọ̀dá musò pẹpẹ tí mo ní.
0: Alẹ́ ìbọ̀bùlà wà. Ibi àwàdà bá ń ṣẹlẹ̀, ó tọ̀rọ̀ mọ́ jáde ńbẹ̀.

0: lọ́wọ́ kó àlọ́ ẹ̀ lárí o àlọ́ ẹ̀ lárí àràbọ̀ wọ́n ní ìyàwó rẹ̀ wàá sunkún àwọn ìwádìí kílò wọ́n náà sòun kìlọ̀ fún pé ẹni ti ṣoore fáwọn tó gbogbo ń táwọn rí nínú oko lọ́dún mẹ́wàá nǹkan dáadáa làwọn fi ṣe kò sì dà wọ́n láàmú káwọn sì dóko padà lóòfẹ́ dóko padà kò ń sọ pé tójú ẹ bá rí mbẹ̀ kò fara mọ́ wọ́n níbẹ̀ ní í ṣe wọ oko wọ́n níbẹ̀ ṣe wọ oko báyìí wọ́n lẹ́jẹ̀ rẹ̀ sì ń gbẹ. wọ́n náà sì kọ́rọ̀ délé balẹ̀ sọ pé ó ń sọ fún pé kó mọ̀ lóko olóhùn ṣe olóhùn kan pa àwọn alálẹ̀ ẹbẹ̀ náà ni belite ẹ bá ti rí ẹ tó jẹ òun àbí ẹbí òun kò wọkọ ẹ bá wọkọ lẹyìn òun kẹjẹ rẹ ó mọ gbẹ wọn láwọn ẹbí ọkùnrin kẹjẹ rẹ sì bẹrẹ pẹtù wọn wọn nù àwọn lóòótọ àwọn sì bá bàbá àwọn sọ ó lagídé ni nítojú rẹ rírun ilẹ yorùbá we are rich in culture. A ní àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì tí ò ṣeé fi bá àyàn ṣeré láti ilẹ̀ tí tẹ dókè òkun. wọ́n ṣe máa ń fẹ́ nǹkan sínú atẹ́gùn pé fẹ́ lágbájọ́ ọmọ tàlàkásègbè làkásègbè ọmọ dóòlà mo ṣe ń pè ọ́ báyìí ìgbẹ́ ìjẹ́ ayé ni ìjọ ọ̀run ni mo jẹ́ mọ̀jẹ̀tayé o yóò sì fẹ́ sátẹ́gùn ẹ̀yìn ó sì pariwo tiẹ̀ nù lé àkókò ó sì kọ́ lẹ́yìn ọmọkùnrin yóò sì fo gádà ẹlẹ́run ó sì tú lọ́dọ̀ tiwọn wọ́n wàá máa tírè ikú rẹ̀ wọ́n ní mo bí tó fẹ́ tírè ẹ̀ sí ìbá rẹ̀
1: ẹ kalẹ
0: sọ o ga
1: irú ẹni tó bá wá pààyàn yẹn kí látún bọ̀tán tiẹ̀ náà
0: ewo
1: tó ń tọ́ wọ tí mo wò pọ̀ wù àkan fún mi mo wá pọ̀ mo wù ṣògùn kà fún ọ.
0: ṣé lórí story tí mo sọ yẹn ni ẹ ń sọ̀rọ̀ lé lórí àbí ṣé olóòpá ni
1: iná mo ń sọ pé kékeré yẹn ni oògùn tó rẹ lọ fún òun náà ló pa.
0: ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o pẹ̀lú.
1: mẹ́mọ́ bọ̀ àkíjẹ ló ń sọ̀rọ̀.
0: àkíjẹ eégún ọ̀yọ́.
1: eégún ọ̀yọ́ o.
0: ṣé nígbà tí wọ́n ló ṣé wọ́n rí àdá lọ́wọ́ rẹ ní àbí wọ́n rọ̀bẹ.
1: mo rádà lọ́wọ́ rẹ bọ̀ àtúbọ̀tán bọ̀.
0: Àtúbọ̀tán
1: ẹ
0: tó ṣagídí ńkọ.
1: bàbá o ò ní dààmú o ò ní wálẹ̀ o.
0: àmì o.
1: ayé ò ní mú wa.
0: àmì.
1: bọ̀ká mọ̀ bẹ̀rù ọlọ́run.
0: à ń bẹ̀rù ẹ.
1: ọlọ́run ẹgbẹ́ni ká bẹ̀rù.
0: À ń bẹ̀rù ẹ àfi ìjẹ. hello.
2: hello.
0: yẹ́n so.
2: ẹ̀yin náà ni bàbá mi nínú ìṣòro ìyàrá oko méje lẹ́ẹ̀kan.
0: kí lẹ sọ.
2: ìbàrùbà tó sọ oko méje.
0: ìbàrùbà tó sọ oko méje oko bàbá yín.
2: o tẹ́lẹ̀ lórí ìtẹ́lẹ̀ ìtẹ̀sọ̀tọ̀sì.
0: tẹ́lẹ̀
2: àdàbí jàjò gòdò. àdàbí ọjà jò gòdò. ẹni tó bá ti dalẹ̀. ẹgbẹ́ ọkùnrin tẹ fún ní nǹkan ọdún mẹ́wàá pé kó fi gbádùn kó lò fi rí nǹkan jẹ tó wá di nǹkan mọ́ ní nǹkan lọ́wọ́
0: ẹgbẹ́
2: àdàdo ó dalẹ̀ nìyẹn.
0: ó dalẹ̀ nìyẹn.
2: ó yẹ kó gbé e ní ẹ̀fọ́ ní nǹkan tàbí kó bẹ̀ ẹ́ dákòjé lò lọ́dún mẹ́ta sí àbí méjì abẹ́yọ kan kó fi fún ìbò mi. ẹni àdàbí tí ẹni yẹn wá pè yẹn àwọn alálẹ̀ ló pè tó bí àwọn nǹkan tó ti wà sí pẹ́ pé àwọn gbọ́dọ̀ dalẹ̀ ara wọn nu ilé yẹn nu agbolé yẹn nǹkan tàbí nu oko nu àwọn ẹbí yẹn ẹ̀rọ àdàbí tẹ́ni yẹn pè yẹn lo pada sise fun okunrin ti ogboro yen
0: mo
2: to ju re wa loju oruko mi ni Rafati Situ so lati Aribon Badan mo tin ba yin soro
0: kile mo ko yin
2: ti mo wa soro le kan yen o la dara die eri ngba ti won ti wa de ti ni do wa de
0: o
2: yo find your baba wa pe awa la fe lo jali nkan wa ti a ti so fun won lo ke pe a ba ku o sa pe bisi obi da to lo jo nkan to fi si to fi gun ori to fi gun ori koko whatsapp inu gogo wa to mo bi ta wa anybody le soro sira won anybody to si to wa ni ba se to tele ra wa loju go lo oko
0: e na la de e do na o real
2: o real sa
0: What do you want?
2: Ilẹ̀ Yorùbá wa níbẹ̀ àwọn àbàrùbá ni wọ́n fi ń sọ oko àbàrùbá ní confam lọ́wọ́ àwọn ọ̀nà ilẹ̀ ní túbẹ̀ tí kankan yẹn tó wọ́n ní confam lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí ó jáde tí ó lò lọ́dàrán ni o tí ọba ní ọwọ́ ìjọba nùsà ẹni tí ó jáde tí ó lò yóò lórú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dàrán o tó gbogbo àwọn aráàlú ò sì ní sí lẹ́yìn rẹ̀ oníkálukú ẹni kẹni tó bá fẹ́ wọnú ilé yìí tí báyẹ tó gbé ẹyìn tí wọn ti dáàpọ̀ ẹ síta gbogbo àwọn ni wọn dáàpọ̀ sínú kinní yẹn lẹ́lẹ̀ wọnú agbolé àbínú ilé yẹn láti mú nǹkan àjòjì tí wọn dáàpọ̀ ẹyìn tó wá wọnú ilé yẹn nǹkan ó ṣe gbèsèrí nìyẹn sàárẹ pé àwọn tẹ bá tó bá tún mọ ìfàkínní yẹn tó gbé alẹ́ rẹni tí ó pè
0: àjòjì tó bá try láti wọnú
2: ìkó
0: ẹ bá wa bẹ̀jọba kí wọ́n fún wa ní bóyá ká sì lọ rẹ́gísítà.
2: Gbogbo bẹ́ẹ̀yàn rẹ́gísítà ọ̀dẹ ní tẹ́sán sí ọdẹ tó ń sádùúgbò lásán lẹ́yìn tó wọ́n gbọ́dọ̀ ṣe kọjá sí ìjọba bá fún wọn lágbára wọn ni wọn gbébọn lọ́dún wọn ti gbọ́dọ̀ ìjọba yìí wọn ṣàlàyé bó ṣe jẹ́ aláàbẹ̀ ni.
0: ó ti dà ẹ ṣé o mo dúpẹ́ o.

0: Hello,
1: Ijile.
0: Yeah.
1: Sẹ́yìn nǹkan tí bàbá yẹn fà lórí mi sẹ́. Sẹ́rí bàbá tèmi, bàbá mi gangan, kan tó kú. Wọ́n máa nọ ń bá wọn kó ọkọ̀ ní kútọ́ ni. Sẹ́rí ló ọ̀ṣọ́gbó ni a wà ń
0: gbé.
1: Hello.
0: Ìyá gini ẹni sùúrù kẹ́pẹ́ ń padà jọ. Hello, sir.
2: Ọ̀rọ̀ táwọn dáde ẹ sọ.
0: Ìwo nú ẹ̀.
2: Bí pé ení yẹn sì wà.
0: Tẹ̀yìn náà gbàgbọ́ pó wà.
2: Ní 79, bí nǹkan bí 77, between 75 yẹn nǹkan sọ́mà. Ọmọ ṣẹ́ṣẹ́ ní níbẹ̀. Ìlú mi wà ní Abé Ìjìgbò ní Kásìkò, ní dárúkọ mìí. Ìgbé kiri báyìí.
0: Abé Ìjìgbò.
2: Sà. Abé Ìjìgbò. Local government ló wà
0: mo mejigbo
2: abẹ ló wà
0: o ti da
2: abẹ lọ sọna ṣédúrin kan
0: o ti yẹ wọn lẹ le díẹ lọnà bẹ yẹn
2: jerry sir baba kan wà kí n ṣe pé wọn sọ fún mi gbaya ṣe wà ń skul a wà ń skul kini yẹ wà sa ó jẹ́ ti tún wà.
0: kíni yẹn kíni yẹn.
2: Àwọn kurubéèni sà. Kurubéèni ẹgbà kí n ṣe ẹlẹ́sà kí n ṣe dẹ̀ ń ṣe.
0: Ó tójú yí kòrò báyìí.
2: Mi ò tí ẹ̀sà mo fi ọlọ́run bá ṣe rí kí n ṣe eléyìí ò ṣe pé àtẹnudẹ́nu. Eléyìí nǹkan tí mo mọ̀ ní tí mo dẹ̀ rí tolúwa ẹ̀. Wà á sọ pé ìwọ di aago mọ́kànlá níta tó bá gba bíbá yìí bàbá ìyìnwá pàdé tó bá gba òun bàbá ìyìnwá pàdé tó bá gba bàbá bí ọ̀nà méje ọdún ọ̀rẹ́ gàǹgọ́ bí ọ̀nà méje máa pàdé bàbá yẹn ni.
0: Ẹ̀yin wá pàdé ẹ̀rọ náà méje ẹ pàdé ẹ̀rọ náà méje.
2: Àwọn ajẹ́ mọ pápá àwátawà ń skul nígbà yẹn àwátá jẹ́ tàwà ń skul secondary school à kàn lọ wo bí ká lọ wo wrestling láyé gba ẹni wrestling dẹ́rù sọpáyé gba wrestling ó popular gan àlọ wrestling. Oru alẹ́ mọ́jú dé alẹ́ ló máa ń ṣò lẹ́rìn láyé ìgbà yẹn alẹ́ ló máa ń ṣò alọ́wọ́ tv torí tv ò kọ́ mọ̀ láyé ìgbà yẹn àwọn tó ní alọ́wọ́ tẹ bá ti gbọ́ gbaran tó ti lo aago tó fi ń kéde ọba yẹn ni òbí ṣàgbé òtí aago tó gbaran tó bá ti ń lu báyìí oní ẹyọ orí odile tẹ bá gbọ́ báyìí bàbá yẹn máa pàdé.
0: O ní bàbá yẹn ṣe o ní ọdẹ àdúgbò àbí.
2: Kí ṣe ni wọ́n pọ̀ ṣùgbọ́n ti bàbá yẹn pọ̀. Kí ni wọ́n á sọ kí ni kan sà wọ́n tọ́ pé pastor reverend kankan àwọn bàbá yẹn máa ń lọ sí church. Ẹjọ́ ẹ tún wo bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ máa ń lọ church.
0: Ṣé bàbá tẹ̀ ń sọ yín náà ẹ máa ń lọ church. Hello. Hello, ẹ̀wọ̀n.
2: Mo ń bọ yín sà, mo bá fún wa pẹ̀lú yín sà.
0: Bàbá náà rẹ̀ tó máa ń lọ church.
2: Àti ẹ̀gbọ́n bàbá tó tún jẹ́ àbúrò fún bàbá tèmi. Kì í ṣe pé wọ́n sọ kò kì í ṣe ní kí àtẹnujẹ́ kì í ṣàtọ́jú kì í ṣe pé àtẹnudẹ́nu. Bàbá ẹ̀gbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún bàbá tèmi. Tó bá múra báyìí, tó bá lọ, tó bá jáde lálẹ́. Tó bá dẹ̀ di ijọ Sunday, wọ́n tún máa lọ sí church wá gba ara Olúwa. Wọ́n gba ara Olúwa.
0: Kí wá lè jẹ́ ká mọ̀ báyìí pé ìgbàgbọ́ ò ní a máa ṣòro.
2: Àbẹ́wò wà ní o. Ìgbàgbọ́ ò ní kọ́ máa ṣòro. Ṣé wọ́n máa ṣe pásítọ̀ máa gbé rẹ́fẹ̀rẹ́? ẹti wa ni kan so pe oluwa lo sagutan mi
0: eh
2: Nigeria ti koja yen sir Nigeria ti koja yen
0: se boye ka ni kan ka gbe nkan mi ka gbe nkan sara ki gbogbo e duro
2: e wo program se man lo e le lo si e le lo si le state mi lo anko program
0: be ni won le ja lo mo baye wu nba wa baye
2: so pe oluwa lo sagutan ki sa ti ko yi sa e to ba wu ko so pe ba kan ni o ti won gbe bishop won bi reverend o gbe oba ni
0: and
2: ko wani nkan to bi project are e wa so pe oluwa lo sagutan je e won yin o lo sagutan o mo sa mo pe ni
0: boya won capital e ki won ka o ba bi kan wa te pe
2: ti won bo ka ni eni kan so pe oluwa lo sagutan e sa ki se si ni Nigeria o e jo sa ki se afiko ni Nigeria eni kan so pe oluwa lo sagutan en to ba kan o lo mo
0: se pe kan ni nkan kan lara
2: protection ni iru ama ba ti mo so yi won sa di se ka o de pambele ni won o de ndo ko de won
0: excuse sir baba yen si wa bi
2: ah baba ti lo sugbo awon kokan si wa nbe
0: eh
2: na yen sir mo be tun mo tun be bo si brain ni sir baba yen ku tu e me wa
0: iro ni o
2: o ku tu e me wa
0: ah
2: o mo ba so ni aya to ru bura ko
0: o ku to e me
2: aye ni o sa o radio la wa yi mo fi ojo aye mi bura ki je
0: ki so ki lo le to to be baba e ku to
2: e me wa sa e kon bo la ro pe baba ki ku o gba kon kon pa kon te won o le bi jo keta ba yi baba to ti di
0: e kan to pare baba lona oja ni pa
2: baba to di o le ti jo keta baba to ti di de
0: ah
2: o kini ye wa e to se gbon baba mi e to se gbon baba ki mi gogogogo Bata, don't get me to you alone, Mamma Mura, Tamasia, Kiki, Yara Kiki, or don't.
0: Hm,
2: what is the cook at my sheet of Mamma Mura? You won't hear.
0: Well, I didn't pay. Well, Elizabeth, you are the one about what Billy Sarah cough cut it, Teddy. I see.
2: I shall
0: find out. Oh, my God, I won't get you. Can not want to hear travel.
2: Ah, yeah, I would. That's why you are good. Chicago.
0: Yeah, Evan Kia when you are in Chicago. Hollo.
2: And
0: you delay me. Oh, about the Wale. China, about the Wale Kelly Ryan in that Nigeria. Emani, let's go hot dodo, you know. Kelo, Ubey, I want tea. Want tea, Sumbo Buedano.
2: Ah,
0: money, dear, there, Niba pocket. Alon shanu awa eda okunrin si go esun ni ah
3: orun ke igborosun
0: abo be lo si village boda e lo ye mo leti ejigbo
3: ah o ti bi me le lo ba la ari to ga de gba le program kiti yo ojo to kan jo bi ere
0: wallahi yi sere
3: gbogbo awon agbagba yen gbogbo awon ijade lo to da lori ebe ni agbara da olohun o sanu da
0: e ma seru ba wa te gbo eyin ni ke duro tan ìjọba ti ní ẹdúró tán ṣé okú ọ̀dọ́ tí náà ṣe náà ti kó tọ̀dọ̀ yín dànù ni
3: díẹ̀díẹ̀ ti wà
0: díẹ̀díẹ̀ yẹn náà ni àríkàtà ẹ̀dìyàn mú kẹ́yẹ ní káì àgbétilẹ̀ ọmọdé gbégé lé fúnmílẹ̀ ṣé àfẹ́rí wà ọ̀rẹ́ mi
3: gbogbo ẹ̀ ló ń bá ayẹta òkìgò
0: ewo
3: dìdíjò
0: ewo dìdíjò
3: sama yìn wá bẹ́ẹ̀ ẹgbà
0: ẹ̀lò ẹ̀lò ẹ̀ka alẹ́
1: o tó bẹ́ẹ̀ mi ńlá ni o
0: ẹ ṣe o
1: lọ́kọ̀ọ́kọ́ ọ̀rọ̀ náà ni pé àmì fẹ́ bíjọba fi agbọ́nà rẹ́dí ìlànà mo ṣe àtìlẹyìn fáwọn arú bàbá wa ẹgbẹ àtàwọn bẹẹ náà kọọkan
0: ló
1: dé ní ọba ìṣe àbání ń sọ lánàá ló rẹ pò pé ẹkẹ mẹńsìnì ló ń gùn wọn sì ní lò bó mọ ṣọọṣì gan bàbá níbẹlẹ àwọn ẹgbẹ ní ẹgbẹ olóyè ẹgbẹ ojú wọn ti rà ọ lọbẹ ni ìjọba ìjọba ti sọ láti kí ni wọn rán àwọn àgbààgbà lọ́wọ́
0: kí wọ́n sọ̀pọ̀tì àwọn àgbààgbà yẹn ọ̀rọ̀ kan gbàgbàgbà báyìí mo ní ọ̀rọ̀ kan àwọn àgbààgbà báyìí.
1: ọkàn wọn tí wọn ràn wọn lọ tí wọn pọn ní irinṣẹ nínú irinṣẹ tó dáa ní ibùsọ lágbára tó lè wọgbó
0: nínú irinṣẹ
1: tó dáa ní mẹńsì.
0: ẹyin náà wàá sọ̀pọ̀tì wa o bàbá
1: kẹsẹ
0: pẹ mọ ní amọ ní sọ gbogbo àjọ lọ ni. Àjọlọ ẹ bá mú. Ọlọ́run bá mi ṣàánú wa o. What are you telling me?

0: Hello. Yes.
1: Oh.
0: Ah, brother.
2: Àwọn
0: ọlọ́pàá kan fi lu ọlá rẹ̀. Ìmọ̀ràn tí mi ò jùbọ́ lọ. Bí o ní bàjẹ́ o.
1: Àmì o.
0: Ẹ ṣé o.

0: ìdàrú, for destruction,
1: for àkóbá,
0: for implication,
1: for wahala,
0: for problem,
1: ẹni mímọ́,
0: holy go,
1: ẹlọ yọ
0: orúkọ wa kúrò,
2: àdúrà,
0: ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ orúkọ wa kúrò, ẹlọ yọ or